0: lọ́jọ́ Sunday wọn ní fojú rí pẹ̀lú àfamọ́. Ọba mi kò tẹ́ rí bí ọba mi sọ akitá di ọjà. Ọ̀rọ̀ ńlá tó gbé gbogbo ọ̀rọ̀ mi. Gbogbo ayé ló sì ń yìn láti ìrandéran nítorí iṣẹ́ fọ̀kẹ́ fẹ́kẹ́ tó ń ṣe. Gbogbo ilé owó yín méjì lókè pariwo gọ́gọ́gọ́gọ́gọ́. Pásítọ̀ Fakẹ́yẹ Emmanuel bàbá alábíyá máa lè mí jẹ́ o. Ohunkóhun tí ọ̀fọ́ mọ́ lè sọ́ra rẹ̀ dáwọn ní pindele wa. A ṣàdúrà lórí ọmọ rẹ ló ti jẹ́ njí látòru. Wọ́n fi ń yé mi wípé ó ní àwọn kan ní àdúgbò rẹ. Tọ́ba gbọ́ wípé ọra mọ́tò tuntun, wọ́n ní wọlé ènìyàn wá bá ènìyàn yọ̀. Tọ́ba gbọ́ wípé ènìyàn sílẹ̀ tuntun, wọ́n ní pè lórí aago kí wọ́n ti wípé congratulations. Tọ́ba gbọ́ wípé ọmọ ẹnìkan ṣe graduation tàbí wọ́n ṣègbéyàwó. Wọ́n wà wá wíkan sọ tí kò ní jẹ́ ká wá kí ẹni ọ̀hún. A ṣà ṣùgbọ́n tọ́ba gbọ́ wípé ẹnìkan sọ mọ́nu. Ilé òkè ní mọ́tà ti sá lọ lẹ́rẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ kàrámọ̀ kíkí alábòsí. Wọ́n wá máa bèrè bẹ́rẹ̀ tí ò ní ìdáhùn. Wọ́n fẹsẹ̀ jẹlẹ̀ wọ́n gbára yílẹ̀. Wọ́n tún kẹjọ ẹni tó sọ ọmọ nùgan. Wọ́n múra wọn ní méjì mẹ́ta mẹ́ta ládùúgbò wọ́n máa sọ̀rọ̀ ọmọ tó ti lọ. Wọ́n lè ní ìyá wọn ò màdúrà gbà. Wọ́n tún lè sọ wípé pẹ̀lú gbogbo àdúrà rẹ̀ ṣèbó nánú. Wọ́n tún lè sọ wípé ṣèbá ti ní kó wá ṣe pé ṣèbó olólùwọ̀n ṣe. Màmá kírú àwọn èèyàn báyìí má bàa máa àdírẹ́sì ilé rẹ̀ mo ṣe wá gbàdúrà. Pẹ́ nínú ọdún àti ní gbogbo ọjọ́ ayé rẹ̀ òní mọ bójì ọmọ. Wípé òní mọ̀ fún ọmọ. Wípé iná ọmọ òní jù ọ. Wípé òní kárí sọ lórí ọmọ. Wípé àwọn tí kì í kí ọládùúgbò wọn ní fi ọ̀fọ́ ọmọ yàrá rẹ̀. Wípé ìparí ọdún yìí wà ká gbogbo ọmọ rẹ̀ wá sì pé. Wípé mìmí ayé òní mì ọ́ lórí àwọn ọmọ rẹ̀. Wípé ilé òní ga ju ọmọ rẹ̀ lọ. Wípé ilé òní mì ọmọ rẹ̀ lọ́yẹ̀. Màmá máa sọ máa tutù sọ. Nítorí ẹni tó bá rán ni níṣẹ́ làbẹ̀rù ọ kì í bẹ̀rù ẹni tájẹ fún. Ìṣojú ọjọ́ mẹ́ta tó fẹ́ bẹ̀rẹ̀ ní agége. Ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí ni rí wípé ó wà ń bẹ̀. A sì dúró lórí àkòrí tọ́lọ́run fún wa. Wípé a ò ní bọbọ jẹ ọmọ láyé. Màmá iye kíye tó bá ń ta fọmọ òní rọ́wọ́ rà o. Bó jẹ tọrọ bó jẹ sísè ayé òní bọ̀ rà. Ayé òní gbé àjọ ikú ọmọ ká ọmọ lẹ̀. Gbogbo májẹ̀mú ẹ̀fí lè àjọ ikú ọmọ nípẹ́ kan. Bọ́bá jẹ́ lórúkọ Jésù lónìí. Lálẹ́ ọmọ rẹ tọrọ òkè kò ní wálẹ̀ lójijì. Ayé òní yí dínà ògùn ayọ̀ ọmọ rẹ o. Ọmọ rẹ òní wà láyé bí aláìsí láyé. Kọ́lóhùn ó máa ṣe o. Kò ní bọ̀ sí wa lórí ọmọ wa. Ohun tó fọwọ́ kójọ lórí ọmọ lórúkọ jẹ́ kò ní pòórá lójú rẹ̀. Ọmọ rẹ máa mú omi fọkàn balẹ̀. Orí ọmọ rẹ ò ní sùtà. Ẹ̀gbọ́n ìdílé ò ní borí ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n àdúgbò ò ní ṣẹ́gun ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n ilé bàbá ilé ìyá ilé àná kò ní ṣẹ́gun yín o. Nínú Jésù bó fọwọ́ sọ̀yà ó di ọba tọmọtọmọ. Ó jẹ́ ìpọ́jú kò ní kán sílẹ̀ lójú rẹ̀ lórí ọmọ. Ayé ò ní fi ẹnu tilẹ̀ kú ọmọ rẹ̀ o. Ìhàlẹ̀ ìdúkọ̀kọ̀ ẹni bí kò ní dẹ̀hùn lórí ọmọ rẹ̀. Wọ́n gbọ́ ìròyìn ayọ̀ lórí ọmọ rẹ̀. Ìjìgbẹ̀sẹ̀ kò ní bà o. Ìjìgbẹ̀sẹ̀ kò ní gbé ọmọ rẹ̀ lọ. O ti mọ ọjọ́ ìbí ọmọ òní mo sàárẹ̀ ọmọ o. Ọba ìrọ̀lẹ́ ayé kò ní bọ̀ lórí ọmọ rẹ̀ o. Ọ̀run gba ìwọ àti ìdílé yín lọ́wọ́ abánijà má pariwo. Ẹ̀mí ìbínú kọ́ fọ ayé ọmọ rẹ̀ sílẹ̀ o. Ayé ò ní dá ọmọ wa dúró. Ìgbà ìgbádùn ọmọ rẹ̀ kò ní rí náà ní kànga o. Ọ̀sán ò ní dòru nínú ilé yín o. Sọ́ọ̀lù sùn káwọ́ rẹ̀ bọ́ kò ní bọ́ lọ́wọ́ ọmọ rẹ̀. Ìyanu ọ̀rọ̀ ọmọ rẹ̀ máa yẹ àwọn ayé lẹ́nu. Ẹgbẹ́ ìgbéga, ẹgbẹ́ lẹ́tà àánú. Ọmọ yẹn máa ríṣẹ́. Jáde tí yín ò ní gbé. Ilé tó ti fò yírù láti jẹ́ náà rí oyá agbélé yín lọ́wọ́. Oṣù ọlá yín máa lé o. Ìtẹ̀dọ́ orí òkè mi máa yọ ọ̀fọ̀ ọmọ rẹ̀ sókè. Ọ̀tẹ̀lú Jerusalem kò ní kí Jésù má jẹ bí ọba ọmọ rẹ̀ máa dògo àgbáyé. Ọmọ rẹ̀ ò ní jẹ tán. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹni òkè àtẹni lẹ̀lẹ̀ lórúkọ Jésù ọmọ rẹ̀ ò ní dẹni lẹ̀lẹ̀. Philip 4:30 orere yóò wá sí ìmúṣẹ lórí àwọn ọmọ rẹ̀. Genesis 8:1 Olúwa yóò rántí ọmọ rẹ̀ sí rere o. Matthew 11:28 Ẹrù ayé jábọ́ lára ọmọ rẹ̀ lẹ́ni. Aṣọ ẹrù ayé orí ọmọ rẹ̀ kalẹ̀. Àrùkọ kọ́ dọ́pì lórí ọmọ. Genesis 11 Olúwa tún ìgbìmọ̀ ẹnẹ́lì ní ká lórí ọmọ rẹ̀. Ìmọ̀ ẹlẹ́nì ní kò ní jọ lórí àwọn ọmọ rẹ̀ o. Ọmọ rẹ̀ ò ní ré bọ́ látòrí àga. Àkàbẹ̀ ìgbéga tọmọ rẹ̀ ń gbìn lórúkọ jẹ́ kò ní kán lójijì. Bíbúrú di ọmọ rẹ̀ ṣe fẹ́ máa dé ìlọ́rúkọ jẹ́ kò ní gbéra ga o. Ó máa yọ tọmọtọmọ. Kò ní yẹ lé o. Ọmọ máa daṣọ ro ọ. Lórí ọmọ ó yà wà láyọ̀. Òun tó ọ̀nà gàtọ́wọ́ òtó ọmọ máa mulẹ̀ ọ lọ́wọ́. Iyì ogún ọdún ọmọ rẹ̀ ò ní sẹ́wọ̀n. Orí ọmọ rẹ̀ máa kan òkè. Oníwọ́sùn 2:23 wà ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ rẹ̀ o. Ẹni bí ò ní jẹ́ ìdájọ́ ọmọ rẹ̀ o. Ìlérí Ọlọ́run yóò ṣe sí ọmọ rẹ̀ lára. Ẹ̀yin náà ò ní jábọ́ lé ọmọ rẹ̀ lórí o. Alágídí ogun tó ń lé ọmọ rẹ̀ kiri yóò ṣubú kakata. Ó yá ogun ọmọ rẹ̀ tá a gbé lọ, ó yàgbá padà. Ọmọ rẹ̀ gbọ́ ògo tuntun lẹ́ni o. Káfọ́ rere pé ọmọ rẹ̀ o. a de pamọ re loruko tutun oke ajo giga ti ran re ogun re o ya mo re agun le ni o ibi kibi to mo re a si olua ran lowo jade nbe o abadi ni ba ni je omo re ko ni ba pade o mo ti ko dagba to ni sefo lori omo o anti to ti se marriage o ya orun pe soko ti e o ko de lo ni aya ti yin o ike mi fa omo re dije ami ami lara omo re o ya ko jade o apara to omo re gba dodo olore ko ni ya lojiji oka ise owo omo re yo ni kan dan apa to gbe to Jacob lowo labadi yo gbe to omo re fun o o ni le ogo omo re sori ate aye ibi kibi ta aye fe ko pa mo si won ni dunle olowo o ko pa go ti won ti n wadi ogo omo re o ya olu ako fole ni o igboju ta fi bo omo re male ti o je ko lore ori o ya orun ka kuro o ya olu agba omo re lowo to ni lara o olua yo gba omo re lowo ajegbodo ayo ni fa keke ayo omo re seyin o ayo ni fe tatan omo re lo o omo re obirin o ni sileya o akoko ati gbe re omo o ni fa yele togo togo lala eyin obi ko ni ja soso lori omo o to gbe gba to ba ri awon omo re inu re ma ma dun oba mi alara yo ba ye awon omo re dara rere ari wa to omo re o ni daru o o ni padi esan million million million o erin ojo yayara lori omo ko ni dekun o ya lo gun akaba ogo to mato ma lo sere re to mato ma adun ni da yo ni to omo re da ija re ma dide ija re ma lere aye omo re ma fo loke o ni rogun ma ru ma gbe o agbara olorun di olelejo o ni kawo leri lojo inawo omo re o Isaiah 46 verse 1 olu olorun alagbara yo ran lowo tomo tomo o ase loro olorun o jade si olodi o ya lo laluyo tomo tomo o wa di aye tomo tomo o afori tutu si olenu leni tomo tomo ide na ya gbara ninu leyi o ile ko ayo to ti o ya arun si leni o wala ti da mu ani pidele yi tomo tomo o ayo ni gbogbo omo re mi omo re o ni so opportunity nu gba mi dada o ni dana tomo tomo o ireti re o ni jaso so lori awon omo re lo ni awo ibi giga pale bodo o ni fi rugbon fe na o ayo ni le oko ogiri o ni jiya lori omo o ni se lasan o ma lo layo o ma bo layo gbogbo omo to tara re gade won yan won yanju o eru buburu o ya mo din ni gbekun ninu leyo bo so eye eye lokun tori omo re o bo do ninu majebu mo ba ero kuku je lori awon omo re yesu oluwa wa engineer ni complain nitori ani pe ma lo church
1: baba labi amo aye lo wa omo mi gbe moto wole lale yi lale lale lale lale lale after 11 la wa yi omo mi gbe moto wole baba labi amo ese e ku adura lori wa lagbara olon lagbara idumare e ni fi omo sise ranse e ni fi yawo sise ranse e ku ise e ku olon a tun bo lore mi more grace more anointing in Jesus name. Amen.
0: Ojo Wednesday to nbo yi ni soji ti mo pariwo yo bere nilu agege. Eyan ba lo gaga lo ti royin fun. Omi Jericho ti won fi okuta Bethlehem sinani ki pin fun gbogbo eyan lo fe. Ba na ni gororo kankan fo ori kankan. A de ti ma ti mato ayo kankan fo ori kankan ta ko ani mo bojo mo si. Ago meta so ni na duro yo ti ma jo. To ba ti de ile pe ko ni ilu agege. Iwo kan bere amo playground. Wari regba ore ti toni ti ka gbogbo eniyan jake jado ore mi o ni mo bojo mo ni gbogbo eniyan ma da leni ko si ye to le fi ranse o atemi ati wo a ni mo bojo omo o ama yi jo si e po laaro e ni 40 times omi to ma fi ji po ma po elofe to ba ti de ba je je ni dale mo laaro e be na la ba se ni ifo laaro yi bo le ni dale mo to wa ni sego atalogu se sọ́fọ́ ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o lẹ́rù bàbá alábìyàmọ́ o
2: ààyè ló wà.
3: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 303 4 3 4 7 7 1 4 lẹ́ẹ̀kan sí 303 4 3 4 7 7 1 4 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwàgbé ti ní lárugẹ owó owó ọ̀gá jára lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Ọ̀gá ni Master. Kílẹ̀ tún ń dúó ṣe náà. Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.

0: ni eto anu le kan si lati ile ise iranse God's Word Advent Tabernacle e ma ba wa kalo
1: afi ope eyan lati ogo fun o oluwa olorun olodumare to ti o se won anu re do lai lai fi wa laye ati wa laye wa o pe wa oyin wa orun wa ni se si aye ati si ara wa pelu agbe oga wa ba ti ki se ko ba ti ki dale oba to mo gbogbo lati pe ye opin olorun gbo pe wa olorun gba yin wa ni ro yo olorun alagbara awa o ya enu wa gboro ni oruko Jesu oluwa wa kun enu wa oluwa kun enu wa lati ba aye so o to ore olorun yanu oluwa kun aye wa oluwa kun enu wa gbogbo okan ti o se ma gbo oluwa je gbo lagboye ati agboye ni oruko Jesu ke aye igba isisiyi ni oruko Jesu ko mo ba pa warun oluwa se waye fun ogo re Jesu oluwa wa ami kini ohun ti a fe so lori o ni otito ti o ye ki emi ati re gba po ni igba ikeyin ni o ti moti keji ori kata lati ese kini de kerinla awon ba kalese ma fa ba ike ma gbo lesese ki lo wi
2: sugbon eyi ni ki o mo
1: sugbon eyi ni ki o mo
2: pe ni ikeyin ojo
1: pe ni ikeyin ojo yi
2: igba ewu yoo de
1: igba ewu yoo de o
2: nitori awon eniyan yoo je olufe ti ara won
1: nitori pe awon eyan yoo je olufe ti ara won
2: olufe owo
1: olufe owo
2: afuni
1: afunu
2: agberaga
1: agberaga
2: asoro buburu
1: asoro buruku
2: asai gboran si obi
1: asai gboran si obi
2: alai lope
1: alai lope
2: alai mo
1: alai mo
2: alai nife
1: alai nife orere
2: alai le dariji ni
1: alai le dariji ni
2: abanije
1: abanije
2: alai le ko ara won ni janu
1: alai le ko ara won ni janu
2: ohun roro
1: ohun roro
2: alai nife ohun rere
1: alai nife ohun rere
2: onikupa ni
1: onikupa ni
2: alagidi
1: alagidi
2: olokan giga
1: olokan giga
2: olufe faji ju olufe olorun
1: eje kodo menu gbogbo eyin olugbo mi ni oro kutukutu yi ohun to sele ni aye igba isisin yi ati ko pe yo sele ni ikeyin aye Jesu fa pamọ jerika ni ya ko ba so eke tabi ro to pe lati pase ni ati da un gbogbo o si mo un gbogbo saju aye nipa be o n salaye fun emi ati re ti igbe aye de ba ohun ti ko le sale sele ni igba ikeyin ki olukuko ko ye ko ba le ye olukuluku eyan ibi so ko wa oni ikeyin ojo igba iwu yo de olukuluku olukuluku a je olufe tare nikan omo a je olufe tare nikan baba a je olufe tare nikan eya eyawo a je olufe tare nikan oko a je olufe tare nikan won ni fe omo nikeji won rara wa fe ara won nikan soso ohun to n sele ninu aye nisinsin niyen o se ni Nigeria loni yikakiri aye bí tẹnìkan bá dá a léni wọn ò ní fẹ́ kó dáa fún mọ́ àwọn alátakò á dìde wọn á dìtẹ̀ wípé sá ipò tí dágbájá ẹfẹ́ wọ̀ yìí àwọn ò ní gbọ́ a ò ní gbà pé kó débẹ̀ kó má bàa dáa fún bí bẹ́ẹ̀ ti wí ẹ̀ látàtì kan tó ti wí bẹ́ẹ̀ pé bó ṣe máa níkẹyìn ọjọ́ nìyẹn bí ó sì nìyẹn àwọn ọ̀dàlẹ̀ àwọn èké àwọn ẹlẹ̀tàn àwọn oníkúpa ni àwọn olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn apanijẹgbẹ́ ni mi wọ́n ti wà ní ọlọ́run ṣáájú àkókò yìí pé bẹ́ẹ̀ ló máa rí ìyẹn ni pé kí èmi àti rẹ nígbà tí a bọ́ bá bẹ̀ sí sẹlẹ̀ kí a bá lè mọ́ tá a máa yà sí kí a bá lè mọ́ tá a máa gbàgbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni a gbọ́ òun olú ọlọ́run àlàyé gbọ́ ó ń ṣẹlẹ̀ o ó ń ṣẹlẹ̀ o lójoojúmọ́ ó ń ṣẹlẹ̀ àwọn apàwọ̀ lọ́sùn apàwọ̀ lọ́sùn nísinsìnyí ìbájẹ́ pé a ti kíyèsí ọ̀rọ̀ náà láti pilẹ̀sì ayé wá ni àbá ti mọ̀ rí ọmọ ẹ̀ tí àwọn ìbá máa ṣe àbá mọ̀ rí kò tó yẹ ká wa àbá mọ̀ rí tó lè gbà wá a ó sọ níwájú ṣùgbọ́n ṣé olúkúlùkù ti jẹ́ olùfẹ́ ti ara rẹ̀ ṣé ọkọ tó fẹ́ ìyàwó sílé tó fẹ́ràn aya rẹ̀ oko nse ku pa ayawo tori owo eyawo agbe nkan je fun oko e lo je to wa fun e o ko ba le jogun oko oni ko so gbogbo nkan lo sele ati ko pe be lo ma ri ni keyan aye tori ibi e je abajo to je ki Jesu wa se niyan ko ma ba ri be ko fa pa mo je ani ya rara sugbon emi ati re na re o o tu gbo lo tun lo anywhere to ba te gbo o n gbo ohun olu olohun eleda re lati enu mi wa bi o ti gbo be emi na n gbo oro re o ti wa sele ni bi gbogbo all over the world lo ti sele ti Nigeria la n ri ta n pariwo yi se Jesu o ti rin Nigeria ri ni abi ba lo si wa je to fo ri bayi fun wa a gbo lojo iwaju sugbon o ti mo so fo ni pe so fe ran aya re so fe ran oko re si awon omo to bi ninu re so fe ran won ni bi adota odun seyin olu so mi pe awon omo ko ni obi mo mo bi olohun lere pe se obi won ti ku ni olobi won o ku sugbon won ni akoko fun omo e wo bo ta wo omo keke keda si ta leni e wo ri wa e wo ru atokun ato birin e wo ton da si ya kokon lo bi won ni se ba baba kokon lo bi won ni nipa iwa ku wa ti se ku se o mu ka wo mu dida ku da awon mo keda ku da leni bibeli wi pe a o be se baba wo lori awon mo láti ẹ̀ríkà dé kẹrin bíbélì wí bẹ́ẹ̀ láti pilẹ̀ sí ayé ṣé àwọn bẹ wò báyìí lórí wọn ẹlòmíà ní oyún mẹ́ta ìgbà mẹ́ta lòún lóyún ẹyọ kó sórí tọkọ̀ ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni olúwawú ìwọ kò gbọdọ̀ sí agbèrè o gbọdọ̀ sí pàṣágà ọkùnrin náà ń kọ́ ó fayalé ọfọmọlé ó tẹrí gbogbo ó lọ yàlè níta ṣé ìgbà tí ìbílẹ̀ ọlọ́run bá dé so le bonu e ibo lo fe sagba o wa se se aye wa paruwo bi pe abi olorun o si ni olorun wa laaye o ni be yi ba fe se si gboro le to le jere le lo be ba ko te bata ko won olorun o ni nu iparu la ma ku si o doju e wa yi awa n kigbe ki la fe se o la n polo laaro yi olukulu ki je olufe ti ara re ọba tó jẹ lónìí yóò ta ló fẹ́rẹ̀ ta ná kọ́ ta ló gba tiẹ̀ olúkúlùkù wọ̀nyí ó di kéde kéré rádaràdá bí a bá fẹ̀yàn sípò pé ìpè bá la gbé sí nígbà tí a fẹ́ jẹ oyè kan ṣoṣo tó gbé ènìyàn tó ń dùn lẹ́ẹ̀kan ṣoṣo sí àwà ní ìṣọ̀kan pẹ̀lú ara wa olúkúlùkù jẹ́ olùfẹ́ tẹ ara rẹ̀ ohun tẹ ẹ̀ ló wà lọ bẹ́ẹ̀ ṣe tó mìnì kejì tó bá débẹ̀ kí ló fẹ́ ṣe ẹ jẹ́ ká gbọ́ àgbọ́yé ní àárọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ àgbọ́yé ní àárọ̀ yìí tó ń pọ̀ náà kì í sojú ẹjọ́ ẹnikẹ́ni kò ní sojú ẹjọ́ ọba tàbí ìjòyè tá a bá fi ọ́ jòyè ó nídìí abájọ tọ́lọ́run fífi ọ́ jẹ́ ṣé ìgbà tó lórí òye kí ló ṣe ìgbà tó débẹ̀ ẹni ipò tá a bá fi ọjọ́ nínú ayé tó bá débẹ̀ ṣé ìfẹ́ ẹtọ́ náà ló mú sẹ ni àbí fẹ́ tẹ ara ẹ àbí ìgbìmọ̀ tẹ́ ẹjọ́ gbé ayé àjọ pé pé báyìí la fẹ́ ṣe ó dojú ẹ o ó dojú ẹ báwo la ṣe bọ́ bá mi kàwé díẹ̀ sí kàtúbọ̀ tí wọ́n wí.
3: Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run.
1: Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run.
3: Ṣùgbọ́n tí wọ́n ṣẹ́ agbára rẹ̀.
1: Wọ́n ṣe agbára rẹ̀.
3: Yẹra kúrò lọ́dọ̀ wọn.
1: Gbọ́ àgbọ́yé ń bẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló gbà ní wòlíì. Ló gbà ní àlùfáà. Ló gbà ní ìmáàmù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n ní ìfarawé ìwà bí ọlọ́run. Tá jẹ́ ẹlẹ̀tàn àti eléke. Àwọn fúnra wọn ní ọlọ́run nínú. Tẹ́gbọ́n máa fi ọlọ́run àwọn ènìyàn onírú ọ̀rọ̀ ẹ̀tàn ọ̀rọ̀ èké ńlá ń gbọ́ lédi àtọ́bẹ̀ pé àwọn eléke púpọ̀ yóò dé sí ayé láti máa tan àwọn ènìyàn jẹ. Wọ́n wọ Nàìjíríà débi gẹ́ àti gbogbo ayé. Bọ́ọ̀ ni ẹ̀bá dáa tó bá jẹ́ pé ó dá Jésù fún ara rẹ. Wàhálà àwọn kì bá ti kàn ọ́. Ará o, wọ́n ti kúnú ayé nísìn, Jésù ọbẹ̀ pé wọ́n ń bọ̀, wọ́n ti dé. Kì í ṣe pé wọ́n ó dé, wọ́n ti dé. Wọ́n ti kúnú ayé àwọn ẹlẹ́tàn. Wọ́n dẹ̀ farahàn. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ṣé àwọn olólùgbàlà ni? Àbá àwọn aláàbò, àbá àwọn olólùpamọ́, olúkúkú parọ́. Ẹ o, Ọlọ́run wà láàyè. Bàbá mi wò wọ́n. Ó rẹ́rìn pé bẹ́ẹ̀ wọ́ bẹ́ẹ̀ ìṣẹ́ṣẹ́ ti mọ́ràn lọ oúnjẹ yìí. À ń jẹ́sẹ̀ ọ̀rọ̀ torí tara wa. Odidi pásítọ̀ odi wòlíì. Gbọ́ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí kó yí ọ. Ṣé iṣẹ́ tí Ọlọ́run náà lòún jẹ́ yìí? Àbí ti ara rẹ? Ẹ máa bọ̀, ẹ ìwòsàn, ẹ lajú. Àwọn kan ṣe bẹ́ẹ̀ jọ́ kíní àná. Wọ́n ní tèmi ní orúkọ rẹ. Ìyá lajú afọ́jú. Ìyá jẹ́ òkúde. Ọlọ́run Jésù ọbẹ̀ pé ó sọ pé òun ò mọ̀ wọ́n rí. Ẹ lọ kó òun ajú mi oníṣẹ́ ẹ̀sẹ̀. Àákọ ẹ̀sẹ̀ wa tó gan báyìí. Gbogbo ẹ wá kúnú ayé gbà. Gbogbo àwọn tó ń pa ní òjíṣẹ́ Ọlọ́run. Àwọn ẹ̀sẹ̀ Ọlọ́run. Ṣé iṣẹ́ tí Ọlọ́run rán wa là ń jẹ́? Ṣé ajẹ́ káwọn èèyàn jẹ́? Ṣé ajẹ́ kan mọ Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà? Àbó ohun tá a fẹ́ gbà lọ́wọ́ wọn. Ṣé ìgbà tí Ọlọ́run wa ń ṣe sọ́ni kan la máa gbowó? Sọ́ni kan la máa gbowó kúrò lọ́wọ́ wọn? Ọ̀fẹ́ ni mo fi fún yín. Ẹ fi fún ọ lọ́fẹ̀ẹ́. Èmi mo yàn yín kì í sẹ́ ló yàn mí. Sọ la dúró lé lórí. Àwa parọ́ torí àjẹsọ́ àti mo. À á kọ́lé, à á ra rẹ̀, à á wá, à á sẹ́yìn. Ẹlòmíì á lọ ṣoògùn. Kẹ́rù bá lè wọ́rù. Kẹ́rù bá lè pọ̀. Èrò àwa pọ̀ sùn sá inú sọ́ọ̀sì ẹ. Ọ̀daràn àwé. Ọ̀rọ̀ gbá ló dá. Kì í ṣe èèyàn ló dábì kò sí Ọlọ́run ọga. Bọ́ọ̀ ló ṣe fẹ́ rìn tí ó fi bọ́ nínú kan wọ̀nyí. A tún bá sọ ọdún iwájú. Mo gbà ní àdúrà ò ní sí ọ̀rọ̀ igbó. Jésù Olúwa wa.
0: Ìwàásù tí ẹ gbọ́ tán yìí ó wá láti ẹnu bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Jill Ogundare JP ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's Word Harvest Tabernacle Plot 10 Block 5 Ọlọ́run Ṣògo Quarters Alexander Area Akwata Ibadan. A rọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008. Jésù l'Olúwa.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.
1: The time is 7 AM from World Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago méje àárọ̀ lù.

ẹkọrin titun si oluwa ẹkọrin si oluwa gbogbo aye ẹkọrin si oluwa fi ibukan fun oruko re e ma fi igbalare han lati ojo de ojo e soro go re laarin awon kefere ati ise iyanu re laarin gbogbo eniyan nitori ti oluwa tobi o si ni iyin pupo pupo oun ni o ni iberu ju gbogbo orisa lo nitori pe gbogbo orisa orile ede asan ni won ṣùgbọ́n olúwa ni ó dá ọ̀run ọlá àti ọlá ńlá ni ó wà níwájú rẹ̀ ipá àti ẹwà ń bẹ nínú ibi mímọ́ rẹ̀ ẹ fi fún olúwa ẹ̀yìn ìbátan ènìyàn ẹ fi ògo àti ipá fún olúwa ẹ fi ògo fún orúkọ olúwa mú ọ̀rẹ́ wá kí ẹ sì wá sí àgbàlá rẹ̀ ẹ máa sin olúwa nínú ẹwà ìwà mímọ́ ẹ wá rìnrìn níwájú rẹ̀ gbogbo ayé ẹ wí láàrin àwọn kèfèrí pé olúwa jọba nítòótọ́ a ó fi ìdí ayé múlẹ̀ tí kì yóò lè yẹ òun ó fi òdodo ṣe ìdájọ́ ènìyàn jẹ́ kí ọ̀run kí ó yọ jẹ́ kí inú ayé kí ó dùn jẹ́ kí òkun kí ó máa hó pẹ̀lú ìkún rẹ̀ jẹ́ kí oko kí ó kún fún ayọ̀ àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ nígbà náà ni gbogbo igi igbó yóò máa yọ̀ níwájú olúwa nítorí tí ń bọ̀ wá nítorí tí ń bọ̀ wá ṣe ìdájọ́ ayé yóò fi òdodo ṣe ìdájọ́ ayé àti tí ènìyàn yóò fi òtítọ́ rẹ̀ ṣe.

Iwo ni mo gbeke mi leyi. Ma se je ki oju ki o ti mi. Gba mi ninu ododo re. Da eti re sile si mi. Gba mi nisisiye. Iwo ma se apata agbara mi. Ile abo lati gba mi si. Nitori iwo ni apata mi ati odi mi. Nitori na nitori oruko re ma se ito mi ki o si ma se amona mi. Yo mi jade ninu awon ti won na ninu awon ti won na sile ni koko. Nitori iwo ni abo mi. Ni owo re ni mo fi emi mi leyi. Iwo ni o ti ra mi pada Oluwa Olorun otito. Emi ti korira awon eni ti n fi esi eke asan. Ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé Olúwa. Èmi ó yọ̀. Inú mi yóò sì dùn nínú àánú rẹ̀. Nítorí tí ìwọ ti ro ti iṣẹ́ mi. Ìwọ ti mọ ọkàn mi nínú ìpọ́njú. Ìwọ kò sì ṣe mi mọ́ sí ọwọ́ ọ̀tá nì. Ìwọ fi ẹsẹ̀ mi tẹlẹ̀ ní ibi ààyè ńlá. Ṣàánú fún mi. Olúwa. Nítorí tí èmi wà nínú ìṣẹ́, ojú mi fi ìbínú jẹ́run, ọkàn mi àti inú mi. Èmi fi ìbínú jẹ́ lu ọjọ́ mi àti ọdún mi tí ohun tí mi ẹ̀dùn. Agbára mi kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Àwọn egungun mi sì rùn. Èmi di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá mi gbogbo, pẹ̀lú láàrin àwọn aládùúgbò mi. Mo sì di ẹ̀rú fún àwọn ojúlùmọ̀ mi. Àwọn tí ó rí mi lóde ń yẹra fún mi. Èmi ti di ẹni ìgbàgbé kúrò ní iyè bí òkú. Èmi dàbí ohun èlò fífọ́. Nítorí tí èmi ti ń gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀ ènìyàn. Ẹ̀rú wà ní àgbógbò. Nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ sí mi, wọ́n gbìrò àti gba ẹ̀mí mi kúrò. Ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ. Olúwa, èmi ni ìwọ ni Ọlọ́run mi. Ìgbà mi ń bẹ ní ọwọ́ rẹ̀. Ìgbà mi ní ọwọ́ àwọn ọ̀tá mi àti ní ọwọ́ àwọn tí ń ṣe nínibíni sí mi. Ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára. Gbà mí nítorí àánú rẹ̀. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, Olúwa. Nítorí tí èmi ń ké pè ọ́, ènìyàn búburú ni kí ojú kí ó tì. Àwọn ni kí á mú dákẹ́ ní isà òkú. Àwọn ètè èké ni kí á mú dákẹ́ tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti ní ẹ̀gàn sí àwọn olódodo. Oore rẹ ti tóbi tó tí ìwọ fi ṣúra dé àwọn tí ó bẹ̀rù rẹ̀. Oore tí ìwọ ti ṣe fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ níwájú àwọn ọmọ ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ̀ ní iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahọ́n. Olùbùkún ni Olúwa, nítorí tí ó ti fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ̀ hàn mí ní ìlú olódì. Nítorí tí mo ti wí ní ìkánjú mi pé a ké mi kúrò níwájú rẹ̀. Ṣùgbọ́n ìwọ gbọ́ ohun ẹ̀bẹ̀ mi nígbà tí mo ké pè ọ́. Ẹ fẹ́ Olúwa, gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Olúwa ń pọ̀ onígbàgbọ́ mọ́. Ó sì ń san ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ń ṣe ìgbéraga. Ẹ tújú ká, yóò sì mú yín ní àyàlè gbogbo ẹ̀yin tí ó ní ìrètí. Neti Olúwa, ogo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mẹ́ mẹ́mọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì mọ rí. Ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmì. Sí Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, sí ẹni tó ní gbogbo agbára láyé àti Ọlọ́run, sí ẹni tí gbogbo ògo ń jẹ́ tirẹ̀, sí ẹni tó wà kí ayé tó wà, ẹni tó wà nígbà tí ayé wà, àtẹni tí ó wà nígbà tí ayé kò ní wà mọ́. Sí Olúwa Ọlọ́run ìpìlẹ̀ ìfẹ́, àtó faratì bí òkè, gbanigbani tí ayé ń sáyà. Òjì lógo ṣògo aríran jùran lọ, aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀, yàgbó yájú ọkùnrin ogun. Ìbẹ̀rẹ̀ àárín àti òpin ohun gbogbo, alfa àti omega, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wà. Sí ìwọ tó mú a lọ ní ìjẹjọ tó tún mú a padà wá lónìí. Bí eré adágbére pé eré gbogbo tún di ọjọ́ mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ yẹn rèé tó tún kò.
mọ wa loju laye ati laaye layo ati alaafia agbara wa ko mimo se wa ko ogbon ori wa se ko iba mo se pe iwo oluwa to wa ni ati wa ni kini ti awa iba mo wi nisisi awa Australia akoko ye awa ayanfe akoko ye awa olufe re akoko ye awa eyin lojure akoko ye Ibama se iwo to nsa anu fun wa ibama se ti iwo to n gbe wa lori soke ibama se ti iwo to n de wa ladi ogo

ó pa wá mọ́ nínú ewu, ó pa wá mọ́ nínú ìjàmbá, ó pa wá mọ́ nínú làásìgbò. Àwa tá a wà láyé, àwa tá a sì wà láàyè, àwa tá a sì ń mí, àwa tá a sì ń jẹ́ ènìyàn. A wà láyé torí ohun méjì, ju wípé yàtọ̀ sí pé Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ ṣàánú fún wa. Bẹ́ẹ̀ náà, ohun tó ṣe pàtàkì ibẹ̀ ni wípé ó ń retí wípé kémi àti yín fi ayé àti ohun gbogbo tá a ní fún òun Ọlọ́run. Ohun tó ń retí lọ́wọ́ wa náà rèé, témi àti yín sì ṣe wà láyé títí di àkókò yìí. A ti bẹ̀rẹ̀. Ń bo lẹ ti bẹ̀rẹ̀? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀?

Àfẹ́ kan tẹ́lẹ̀ ohun gbogbo tá a níta náà ló fún wa bí èyí ṣòwọ́n Ọlọ́run yìí kábíyèsí rẹ̀ lódùmarè. Mo retí wípé ká jọ̀wọ́ ọkàn wa, ká jọ̀wọ́ ẹ̀mí wa, ká jọ̀wọ́ gbogbo agbára wa, ká jọ̀wọ́ ohun gbogbo ìní wa, ká jọ̀wọ́ ayé wa fún ohun Ọlọ́run. Kó tó pẹ́ jù, kó tó pẹ́ jù, kó tó pẹ́ jù.

àwọn tá a ṣe ń dúró ṣẹnu àwọn tó ti lọ kẹ ṣe pa fi yọ wọn. Ṣùgbọ́n kìkì wípé kí àwa tá a ṣe wà ká lè rántí wípé àsìkò tá a ní bí yóò lọ títí ìgbà díẹ̀ náà ni. Àsìkò díẹ̀ náà ni kò lọ títí ọjọ́ rí bí àná táwọn tó wà ń bẹ̀ àwọn tó ti lọ náà tí wọ́n sì táwọn náà sì wà báwa ṣe wà. Àfi yọ ẹnikẹ́ni olúkúlùkù ni ó dé bus stop ibi tí ó ti bọ́lẹ̀ ń jọ kan nígbà tán bá ní ọ bọ́lẹ̀ tí kálukú ò bá bọ́lẹ̀ so ṣetán so dira so ti rẹ́dì so ti gbáradì láti bọ́lẹ̀. Torí kò sẹ́ni tí ò ní bọ́lẹ̀ kò sẹ́ni tí ò ní sọ̀kalẹ̀ kò sẹ́ni tí ò ní bọ́lẹ̀ inú ọkọ̀ tá a wàyé ọkọ̀ yóò lọ títí ìgbà díẹ̀ náà ni. Ẹ wá wo gbogbo ohun tá a padà lọ ṣe ń bàbá débẹ̀ ọlọ́run. Òun la ṣe ń pè wò pé ká jọ yẹ ara wa wò kájọ kíyèsí ara wa gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń ké lórí ètò yìí ní gbogbo ọjọ́ Sunday ní gbogbo ọjọ́ ìsinmi bí èyí ní gbogbo ọjọ́ Àìkú láàrin aago méje sí mẹ́jọ. Wípé èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Bó ni ṣe ọwọ́ tèmi bó ni ṣe ọwọ́ tẹyẹn. Nígbà tí ẹlẹ́sàn bá dé nígbà tí onídàájọ́ ayé bá dé nígbà tí Kristi bá dé láti wá ṣèdájọ́ ṣé mi àti yín lè fọwọ́ sọ̀yà pé à ń fọwọ́ gbẹ́yàwó pé gbogbo tí mò ń gbélé ayé ṣe mo fẹ́ kẹsàn mo fẹ́ gbàdájọ́ lórí gbogbo rẹ̀.

mo fẹ́ gbàdájọ́ lórí gbogbo rẹ̀, mo fẹ́ jẹ ère gbogbo tí mo ń gbénú ayé ṣe. Àtẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì, àtẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì, àtẹni tó gba Jésù, àtẹni tí ò tíì gbà. Ṣé nígbà tí àsìkò bá dé, ṣáà ṣetán láti kéré gbogbo rẹ̀? Olúkúlukú wa ní òrò àìṣedédé tirẹ̀, kálukú ni ó kẹsàn-án gbogbo tó gbénú ara ṣe. Gbogbo èèyàn ni ó jókòó tí ó gba ìdájọ́ gbogbo tó gbénú ayé ṣe, nígbà tó rọ̀ ọlọ́run àti ìgbà tí ò rọ̀ ọlọ́run. Ṣáà ṣetán, ṣáà dira, ṣáà palẹ̀ mọ́. Máa yẹ ẹrù rẹ wò, máa wo ẹrù rẹ wò, sí òsì pàǹtí inú rẹ, sí òsì tí ó mẹ́rù rẹ wúwo, sí òsì tí ò ní jẹ́ olè dẹ́rù rẹ gbé, sí òsì inú àwọn ẹrù tó di kalẹ̀ yìí. Ṣé wọ náà wora rẹ fi pé tán bá dé kémi náà gbéra mi sórí òṣùwọ̀n, àmọ́ mo tẹ̀wọ̀n. Ọmọ níka yẹra wa wò sí òsì koríko tí ó mú kí iná tí a bá fi dán iṣẹ́ wa wò sí òsì koríko inú rẹ̀ tí ó mú kí iná iṣẹ́ náà ò jóná. Fúndì èyí, àárọ̀ yìí, mo tún pè wá sí àjọ tó nírònú gẹ́gẹ́ bí ìṣe ẹ̀mẹ́ lórí ètò wákàtí ìyìn rere níkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM. Bíbí ẹjẹ́ àjọ yẹra wa wò. Nígbà tí a bá pè wá, ọmọ ni ká wa ká ṣíwọ́ iṣẹ́, tán ni ọmọ ṣíwọ́ iṣẹ́ máa bọ̀, tán ni ilé tó lọ. Tán bá wá yẹ̀ wá wò, tán yẹ̀ wá wò, tán gbé wa lórí òṣùwọ̀n, sáà tẹ̀wọ̀n, sáà kájú ẹ̀, sáà ṣetán àti lọlé, sáà ṣetán àti lọ sinmi. Pàápàá jùlọ nínú ayé làásìgbò, inú ayé wàhálà, inú ayé fìtínà, inú ayé oríṣiríṣi, epo wọn lónìí, epo wọn lọ́la.

ló mú mi wá síbẹ̀ orin mi sì jẹ́ pé wọ́n sùn mọ́ Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé no matter the situation, lábẹ́ ohun yòówù kò rí, lábẹ́ ohun yòówù kò jẹ́. Bá a ṣe ìpọ́njú ìbá a ṣe ohun kò. Síbẹ̀ orin mi ó sì jẹ́ wípé

ọ̀nà àjò mi bílẹ̀ bá ṣú bí òkúta sì jẹ́ ìrọ̀rí mi síbẹ̀ inú àlá mi wọ́n sì súnmọ́ Ọlọ́run wọ́n súnmọ́ Jákọ́bù náà fi òkúta ṣe ìrọ̀rí ńjọ́ kìíní àná bí òkúta bá sì jẹ́ ìrọ̀rí èèyàn ó dàbí ìgbà téèyàn wà nínú àwọn ìlà kọjá tó le bá wo òkúta kéèyàn fi ṣe ìrọ̀rí nǹkan tó le gbáà ni nǹkan tó le ó túmọ̀ sí pé bí ìgbà téèyàn wà nínú àwọn ìlà kọjá nínú àwọn ìṣòro eléyìí tó le púpọ̀ tá a fòkúta ṣe ìrọ̀rí bó kéèyàn kàn wo òkúta kéèyàn lòun fi ṣe ìrọ̀rí inú igbó ṣé yóò rorun ọ̀hún sùn ó dàbí káwa sọ pé ẹni tó sùn lórí ibùsùn tó gbé pílò sórí tó gbé pílò rọrí àbẹ́ ẹni tó wà lórí ibùsùn gan tó kàn fi blọ́ọ̀kù 9 àbí blọ́ọ̀kù 6 tó fi ṣe ìrọ̀rí bó lorun ó ṣe rí àwọn èèyàn mọ̀ pàdé àwọn difficulties kọ̀ọ̀kan lọ́nà tó ní níbẹ̀ jẹ́ kí n rọ́nà tó lọ sọ́run gbogbo ohun tó fún mi nínú àánú rẹ̀ áńgẹ́lì láti pè mí súnmọ́ Ọlọ́run mi wọ́n sì súnmọ́ síbẹ̀ ìwé mímọ́ yẹn náà sọ́nà ìwé Róòmù tí mo fẹ́ lọ láàárọ̀ orí ìkẹjọ Romans 8 ó níta ni yóò ayà wá kúrò nínú ìfẹ́ Kristi wá bẹ̀rẹ̀ sí ní kàálẹ̀ ọkọ̀ kéjèèjì iṣẹ́ ìpọ́njú ni tàbí wàhálà tàbí inú ni bí ni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí idà gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ a ń kà wá sí bí àgùntàn fún pípa tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sóhun tó yẹ ká rí tó yẹ kó jẹ́ tuntun sí wa kò sóhun tó yẹ ká rí tó yẹ kó jọ wá lójú àbí tó yẹ kó mì wá a ń pa wá kú lọ bí àgùntàn ní ẹsẹ̀ 16 Romans 8 gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ̀ nítorí Kristi nítorí Jésù Olúwa nítorí pé à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nítorí pé à ń wàásù rẹ̀ yìí nítorí pé à ń kéde ọ̀rọ̀ rẹ̀ yìí ohunkóhun ò yẹ kó bà wá lẹ́rù ní ìgbàkúùgbà àti lóòrèkóòrè nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ a wá ń kà wá sí bí àgùntàn fún pípa pípa ẹ fi wọ́n lẹ̀ sí báwọn eléyìí ni ó ní ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwájú ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wà nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbọ́n tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kú.

láti yọ̀ǹda ara wa pátápátá fún ẹni tó ní ayé àtọ̀nà. Fún ẹni tí ó ní ẹ̀mí gbogbo ènìyàn, fún ẹni tí gbogbo ohun gbogbo yóò padà lọ sí ìkàwọ́ rẹ̀. Mo fẹ́ pẹ́ lórí ìwé orin láàárọ̀ yìí, tó dé mo ṣe lọ níbi méjì láàárọ̀. Mo ti sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé kí a jọ̀wọ́ everything, ká yọ̀ǹda gbogbo rẹ̀, ká yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run. Àbí bẹ́ẹ̀ kọ́, mo sọ ohun gbogbo tá a ní tá a fún wa, kò sí tí èèyàn ní láyé yìí tó jẹ́ pé kìkì ọgbọ́n orí rẹ̀, èyí tọ́lọ́run yọ̀ǹda tó fù láti fún un ló fún kó wá wa.

ìgbàgbọ́ mi ń wò ọ́. Ìwọ ọ̀dọ́ àgùntàn olùgbàlà. Jọgbọ́n àdúrà mi lẹ́ṣẹ̀ mi gbogbo lọ kí mi látòní lọ sì jẹ́ tirẹ̀. Àwa náà lè jùmọ̀ jọ kọrin yìí.

kí lèyàn lè ní tó lè pọ̀ jù láti fi fẹ́lẹ̀ fún Ọlọ́run. Wọ́n ní o fagídí sílẹ̀. Wọ́n ní o fi rọ́ pípa sílẹ̀. Wọ́n ní o fi olè jíjà sílẹ̀. Wọ́n ní o fi àlè yíyàn sílẹ̀.

yọ̀ǹda gbogbo àwọn ìwà ìwà ti ara gbogbo àwọn èso ti ara eléyìí tí a lè bá lára rẹ̀ ìwé Róòmù ibo láti ṣe.

0: gbogbo àwọn ìwà èrí ta lè bá lọ́wọ́ rẹ̀, ó sì jọwọ́ rẹ̀ láàárọ̀ yìí. Gbogbo àwọn iṣẹ́ ti ara tí a lè bá lọ́wọ́ rẹ̀, ó sì jọwọ́ wọn láàárọ̀ yìí. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń súnmọ́ ibi pẹpẹ. Bíbélì wípé àwọn tí wọ́n wà níbi pẹpẹ, àwọn tí wọ́n gbé ohun èlò Olúwa, ó ní kí wọ́n jẹ́ mímọ́.
1: Olúwa wá Olúṣẹ́gun.
0: Ó ní ẹ̀yin tí ẹ̀ ń gbé ohun èlò Olúwa, ó ní ẹ jẹ́ mímọ́. Ẹ sì jẹ́ kí àwọn tó lè mú kí àwọn èèyàn ó sọ̀rọ̀ òdì sí ìjọ, sí Ọlọ́run, sí Jésù Kristi.
1: Fọ́ọ̀kọ̀ líle wà.
0: Ẹ jẹ́ ká jọ̀wọ́ gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ á fi gbogbo rẹ̀ sílẹ̀. Má tún rìn yín lòun. Tọ́ lórí tí mo pílànù tẹ́lẹ̀.
1: Àìgbàgbọ́ wa.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ó sì gbà wá nílé.
0: Panṣágà àgbèrè. Wo bí a. Ó sì wà ń gà láyé orí karùn-ún. Láti ẹsẹ̀ kọkàndínlógún. Iṣẹ́ ti ara farahàn tí í ṣe wọ̀nyí. Panṣágà àgbèrè ìwà èrí wọ̀bìà ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìlara ìbínú asọ̀ ìṣọ̀tẹ̀ àdámọ̀ àrankan ìpànìyàn ìmútípara ìrédìí òru àti irú wọn ni.

bó ṣe ní ayé rẹ láti lò. Bẹ́ẹ̀ náà ló ṣe wà important sí ẹni tó súnmọ́ tí Ọlọ́run pè. Bẹ́ẹ̀ ni o lè ní ṣé mi lọ́lọ́run pè ní ṣé mi ni mo níṣẹ́ ni ṣé bẹ́ẹ̀ tọ́lọ́run pè ní kán kó lọ mọ́. Bó ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe wà wípé wọ́n expect wípé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ó yẹ kó rí àpẹẹrẹ àwọn nǹkan tẹ́ni yìí ń sọ tó yẹ kó máa ṣiṣẹ́ nú ayé tiẹ̀. Bó ni bàbá ó ṣe máa pè fún ìwà mímọ́ bí ẹ jẹ́ mímọ́ pé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ṣe ìwà tó tọ́ ẹ ṣe léyà ẹ ṣe tọ̀hún. Kí ọmọ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tí ń pè fún kí àwọn èèyàn ó jẹ́ mímọ́ nínú ìjọ kó wá jẹ́ òun gan-an ni ó jẹ́ olórí àwọn oníwà èrí àwọn oní ìwà ìdọ̀tí n tó fi ṣe pàtàkì nù. Torí kó tó mu wá sínú ìjọ yóò ti kọ́kọ́ sọnù ilé fẹ̀yìn náà ara ibi tí wàásù ti máa ń ṣe nu àbí tẹ̀yìn bá fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́ èyàn kọ́kọ́ pe àwọn tí wọ́n súnmọ́ náà ìwàásù tí mo fẹ́ lọ wà yìí o ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ àwọn èèyàn lónìí o ẹ̀jẹ̀ á kọ́kọ́ jíròrò láàrin ara wa. Ẹjẹ́ á pe ra wa sí àjọ tó ní ronú àwa náà gẹ́gẹ́ bí ẹnìkan ẹjẹ́ á kẹ́kọ̀ọ́ nípa. Mo gbàgbé wípé bẹ́lòmíì bá ń ṣerú iṣẹ́ tí bàbá àbí màmá rẹ̀ ń ṣe lérò àsìkò tá a wà yìí tí wọ́n á fi bù ó lè mú kẹ́ni ọmọ ẹ̀ ronú ó lè mú kó lè kó fẹ́ pé ọmọ tí a sì fún mi náà ló wá jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ òdì sí ọkọ̀ Kristi lára mi. Ara ìdínà ẹjọ́ wà nínú iṣẹ́ yìí ni ẹjọ́ mú iṣẹ́ yìí rọrùn fún ẹni tọ́lọ́run pè sẹ́nu iṣẹ́ yìí ni. Sẹ́yìn bá ń ṣe ìdákejì ohun tóun ń sọ ẹni jẹ́ kí iṣẹ́ yìí ó rọ̀ lọ́rùn láti ṣe. Ẹni jẹ́ kí iṣẹ́ yẹn ó rọ̀ lọ́rùn láti ṣe yóò ní lára láti ṣe. Torí tó bá kàn díjú wípé ẹ jẹ́ kí n sọ bí a ti fi fún mi. Tó sì mọ̀ páwọn tóun fẹ́ sọ fáwọn tí wọ́n rí òun tán ni. Bó ti ń sọ náà ni wọ́n mọ̀ yín mú. Kò sì fẹ́ kóun máa sọ̀rọ̀ kí wọ́n máa yín mú. Kò fẹ́ kóun sọ̀rọ̀ kán máa sọ pé kí lòun wí. Tí ò sọ fọ́mọ rẹ ni, ṣé bọ́mọ obìnrin yìí ló ti gboyún? Ṣé bọ́mọ ọkùnrin yìí ni mu pàràgà kiri lẹ́sẹẹsẹ títì? Ṣé bó ni ò súnlé tí ò gbọ́rọ̀ sí yín lẹ́nu? Bó ló ṣe fẹ́ kí ó gba àwọn ènìyàn níyànjú nígbà tí wọ́n bá mú ìṣòro tí wọ́n wá bá a? Òótọ́ èèyàn lòun náà. Òótọ́ ènìyàn ni. Ṣùgbọ́n ó ti wà ní ipò tí Ọlọ́run tò ó sí gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣe ìṣàkóso àbí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Bí àgùntàn bá fẹ́ sọnù bí àgùntàn bá fẹ́ ṣáko lọ òun ni yóò mú àgùntàn padà òun ni olùṣọ́ fún àgùntàn láti má jẹ́ kí àgùntàn ó sá kúrò nínú àgbo àbí kágùntàn ó bọ́ sọnù kágùntàn má bàa bọ́ sẹ́nu ìkoko. Àgùntàn ò ní lòun ò bọ́ sẹ́nu ìkoko má wàá jẹ́ kí ìwọ tó jẹ́ ọmọ jẹ́ ohun tí ó mú kí àgùntàn tí Ọlọ́run kó sí àkàtà àwọn tó wà láyèéká rẹ kó bọ́ sẹ́nu ìkoko. Wọ́n lágùntàn tó bá fẹ́ bọ́ sínú ìkoko nu ohun ìkọsẹ̀ ò lè ṣàìmọ́ wá ohun ìdènà ò lè ṣàìmọ́ wá ohun ìgbéniṣubú ò lè ṣàìmọ́ wá ṣùgbọ́n kí ni bíbélì sọ. Ó ní ègbé ni fún ẹni tí kábíyèsí lọ́dọ̀ wa rẹ̀. Jọ̀wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lónìí fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìbínú ìrunú ìkanú epe lórí pẹpẹ ọ̀rọ̀ òdì lórí ipò.

wà ní dàdàrìkiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

Lórúkọ ọ̀gá àgbà pátápátá tán tún jẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM Evangelist Mrs. Lily Abademosi àti lórúkọ gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ pátápátá ní èmi ọmọ yín Sunday Afọlábí tí gbogbo yín mọ̀ sí Hosanna fi ń kí yín kàbọ̀ sórí ètò yín ètò wa àkókò ẹ̀rí. Ìkànnì kànga Goma Gbẹ̀rẹ̀ West Radio 89.3 FM léyìí tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bíi. Ìkànnì àkọ́kọ́ fún

bàbá kan ló ni eléyìí. Ilẹ̀kùn tẹ́ kan yẹn tí wọ́n ní kò sí ààyè. Mo kéde ẹ̀ sínú ayé yín láàárọ̀, àánú Ọlọ́run sílẹ̀kùn náà fún yín lónìí. Àníbi tẹ́ ẹ dé tẹ́lẹ̀ yẹn tí wọ́n ní kò sí ìrànlọ́wọ́. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ jáde fún yín láti bẹ̀. Àní lórí àkàbà ògo tẹ́ ẹ ti máa ń jábọ̀ yẹn. Mo kéde ẹ̀ sáyé yín lónìí lórúkọ Jésù, àánú Ọlọ́run mú yín gùn já. Ẹnìkan ń gbóhùn mi láàárọ̀ yìí. Ìlàkọjá ẹ̀yẹn ó ń fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹni tí ò ní Ọlọ́run. Torí ìlàkọjá ẹ̀yẹn ó dàbí ìgbà tó ń kéré agbára Ọlọ́run.

ma lanfani laaro yi. Lati mu eniyan mefa pere. Tori a sister Omotola ni Adeleyin ti an gbo orin won lowo yi. Won ni ki ba fun eniyan mefa ni Richard card laaro yi. Won ni fun eniyan mefa ni Richard card laaro yi. Ti won ki to mu awon eniyan laaro yi. Mo fe ki mama mi dada. Ojo Thursday ni a birthday won. Won be lanfani lati ki won lori eto laaro yi. Happy birthday to Dr. Oluwa Funmilayo Matthew. Mama mi ni Oluwa ni won. Happy birthday to you ma, long life and prosperity in Jesus name. Mo gbadura fun yin ma, ori ofe Christian ma po si lori aye yin. Olorun a ma tin leyin ni gbogbo ojo aye yin patapata. I celebrate you this morning. Happy birthday to you ma. Dr. Oluwa Funmilayo Matthew. Lọjọ Friday na mo tun ni olojo ibi kan. Olojo ibi na ni Amirat Akintola. Omo Ziko. Happy birthday to you. Wa ma dagba ninu ogbon Olorun. Ninu oye Olorun, ninu iwalaye Olorun. Bẹ́ẹ̀ náà lọ́jọ́ Saturday, ọmọ mi kan náà tún ṣe ọjọ́ ìbí lánàá. Happy birthday to Desmond Adeguyi. Ọmọ Ṣèyí Olúwa Sunday Adeguyi. Happy birthday to you, son. Máa dàgbà nínú ọgbọ́n Ọlọ́run. Ètò rere Ọlọ́run fún ayé rẹ á wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ náà lánàá mo ní ọlọ́jọ́ ìbí pàtàkì kan náà. Àwọn náà ni Ọmọlára Elizabeth Afọlábí. Ìyàwó mi gangan ni. Òun náà ṣe ọjọ́ ìbí rẹ̀ lánàá. Happy birthday to you, long life and prosperity in Jesus' name. Ètò rere Ọlọ́run fún ayé ẹ̀ á wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Lórí ọ̀fẹ́ Kristi Adé máa pọ̀ sí lórí ayé ẹ̀. Àwọn wo ló ní ẹ̀rí láàárọ̀ yìí tí ìránṣẹ́ Ọlọ́run á dẹ̀ gbàdúrà fún? Gbogbo ènìyàn pátápátá mo fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run gbọ́ àwọn tó bá pè wọlé láàárọ̀ yìí. Yàtọ̀ sí pé mo mú èèyàn mẹ́fà, màá gba àwọn èèyàn láàyè láti jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run bá mi gbàdúrà fún wọn láàárọ̀ yìí.

wọ́n bára sọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀. Wọ́n dẹ̀ tún gbàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí gbogbo tí tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré sọ ẹ̀rí tí mo mú wá láàárọ̀ yìí.

0: Mama àti bàbá tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìrètí ń bẹ fún gidi abẹ́ lórí? Gẹ́gẹ́ bí ìwé Jóòbù orí kẹrin láyẹn ṣe sọ.
1: Ẹ̀mí mi mọ wọn bí tí gbà mí, wọ́n darí àwọn ọmọ rẹ̀.
0: Ọmọ aṣẹ́gi tàkan lélẹ́yìí o.

0: kere kere.
1: Báwo la ye ṣe ń lọ.
0: Bàbá ìdá ọ̀sà máa bá Ọlọ́run pàdé.
1: Wà á wárí wípé mírẹ́kù mírẹ́kù lọ.
0: Lórí fíìdì ibi tí bàbá ìdá ti ń gbá bọ́ọ̀lù káàkiri.
1: Ṣé wọ́n kiri? Abrakadabra ti gbà kọ́rọ́ kan.
0: Níbẹ̀ ni àwọn ajínrere kan ti bá ìdá bàbá ìdá ọ̀sà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí nínú ìwàásù pásítọ̀ ọ̀pọ̀.
1: Wọ́n máa ti sọ gbàgbọ́ di bísínẹ́sì o.
0: Láti gbà yẹn ni bàbá ìdá ọ̀sà ti fi ayé wọn fún Ọlọ́run.
1: Wọ́n la gbogbo kí gbogbo.
0: Tí bàbá ìdá ọ̀sà sì ń dàgbà nínú orí ọ̀fẹ́.

0: wọ́n ní nínú ìjọ lọ́jọ́ kan nílé ìjọsìn. Bàbá ìdàrúdà àwọn gbọ́ ìwàásù. Ìwàásù bí Jésù ṣe jí òkú ọmọ Jairu dìde. Ìwàásù bí Jésù ṣe jí Lásàrù dìde. Àbí bó ṣe jí ọmọ obìnrin opó Naini. Ìtàn sọ pé eléyìí wá ru ìgbàgbọ́ bàbá ìdàrúdà sókè. Ipe bí Jésù bá lè máa jí òkú dìde, àwọn náà lè ṣe bẹ́ẹ̀, àwọn náà lè jí òkú dìde.
1: Ìran kì í sú ojú, etí kì í kú fún gbígbọ́. Ọ̀rẹ́ mi wá gbọ́ná. Àwọn tó forí.
0: Ìtàn wá sọ fún wa pé bàbá ìdàrúdà wọn wá gun kẹ̀kẹ́, wọ́n gùn káàkiri ìlú.
1: Àwọn tó forí.
0: Wọ́n wá ibi tí ènìyàn ti kú. Kí wọ́n lè jí ẹni náà dìde. Àmọ́ lẹ́rin ọmọ ọdún mẹ́rìnlélógún.
1: Kí ni ìṣòro rẹ o nígbà.
0: Bàbá ìdàrúdà padà rí ibi tí ọmọ kan ti kú. Ọmọ ọdún mẹ́ta kan. Tí àwọn òbí rẹ ti sọ ìrètí nù tí wọ́n ti sunkún.
1: Jẹ́ o ẹ̀dá mi mọ́ ọmọ jẹ́ o.
0: Tí bàbá

0: lọ́jọ́ tí wọ́n gbọ́dọ̀ bá.
1: Eléyìí tó wá kà màmá. Òyìtọ́ sọ fún wa wípé ní ọdún kan bàbá ẹ̀dá Hausa lọ sí ìlú Amẹ́ríkà láti lọ ṣe ìsọjí ọlọ́jọ́ mẹ́wàá. Tó jẹ́ pé bí bàbá ẹ̀dá Hausa ṣe ń gúnlẹ̀ sílùú Amẹ́ríkà, ni wọ́n pe bàbá ẹ̀dá Hausa láti ilé. Ipe màmá wọn ti kú o. Bàbá ẹ̀dá Hausa ní rárá màmá àwọn ò lè kú. Torí pé Ọlọ́run ò sọ fáwọn pé màmá àwọn máa kú. Bàbá ẹ̀dá Hausa wá sọ fún wọn nílé pé kán má sin o. Ike kán ṣe àgbé màmá sórí bẹ́ẹ̀dì àwọn sórí ibùsùn táwọn fi ń sùn. Ipe táwọn bá padà dé àwọn ò wá jí màmá dìde. Àwọn ará ilé wọn pariwo pé màmá ò ti máa run. Ó ní kán ṣe àgbé sórí ibùsùn àwọn. Bàbá ò mà padà ṣẹ̀rí wálé àfìgbà tí bàbá parí ìsọjí ọlọ́jọ́ mẹ́wàá yẹn. Tó jẹ́ pé lórí ibùsùn tí wọ́n ń tẹ́ màmá sí, ìyanu àkọ́kọ́ ni pé màmá yìí ò máa run. Ṣùgbọ́n àwọ̀ ara màmá ó ti kúrò ní black, ó ti ń di brown. Bí bàbá ṣe ń gúnlẹ̀ ẹ̀síbìyìn ní padà, bàbá lọ tààrà sínú ilé wọn. Bọ́n dẹ̀ ṣe wọlé níbi tí wọ́n tẹ́ màmá wọn sí.
0: Ẹni lówó máa kú, ẹni tí ò lówó máa kú.
1: Bàbá sọ wípé màámi ẹ dìde ẹ fún mi lómi.
0: Wọ́n máa gbàdájọ́.
1: Ẹ wo iṣẹ́ ìyanu Ọlọ́run. Màmá tó ti kú fún ọmọ ọjọ́ mẹ́wàá. Màmá dẹ̀ sọ pé káàbọ̀ ọmọ mi.

0: ìránṣẹ́ Ọlọ́run tó ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Àwọn náà ni Prophet Olúwa Ṣeun Joseph.
1: Ẹwà kọjá.
0: AKA Joba.
1: Dáwọ̀ ìgbogbo dúró. Ìwọ lágbàtọ̀ ẹ.
0: Bàbá, ẹ jẹ́ kí n ṣe báyìí.
1: Olúwa.
0: Ẹ kọ́kọ́ bá mi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà yìí.
2: Mo gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Torí àkókò ìlàkọjá náà la wa yìí. Ojú àwọn kan náà ti rí nítojú wa rí. Ṣùgbọ́n nígbà tó bá di àkókò ẹ̀rí, lórúkọ Jésù, èmi àti yín, ẹ̀mí wa ò ní sọnù. Orílẹ̀-èdè Nàìjíríà máa gba ìtura. Orílẹ̀-èdè Nàìjíríà máa gba ìsinmi. Láìpẹ́, láì jìnà, a ó padà máa fò fáyọ̀. Nàìjíríà ò ní parẹ́. Ogun ò ní kọ́ Nàìjíríà lọ. Mo gbàdúrà fún gbogbo ẹni tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nígbà tí ayọ̀ rẹ̀ bá dé, wọn ò ní fi fúláwà rántí wa o. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwawa.
0: Àmì, àmì. Bàbá, ẹ bá mi dárúkọ ilé iṣẹ́ ìránṣẹ́ yín ẹlẹ́ẹ̀kan sí àti àdúgbò tí ẹ kalẹ̀ sí.
2: Orúkọ ìjọ wa ni Garden of Sunshine Fairness Prayer Ministry. Èyí tó fìdí kalẹ̀ sí agbègbè Mọ̀lété nílùú Ìbàdàn.
0: Bàbá tá a bá ní kàbí ni yóò ti tó ìgbà wo tí iṣẹ́ ìránṣẹ́ yìí ti bẹ̀rẹ̀.
2: Because taba ka gbogbo ìlà lọ́sọ̀tún lọ́sọ̀sì, a bẹ̀rẹ̀ láti ibi iṣẹ́ film industry. A bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn.
0: Drama.
2: Bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà, àbó sáré àìṣe ìbùdókẹ́. A bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn nígbà tá a ti mọ ibi tí ó ń lọ. A kọrin náà díẹ̀, a tẹ̀lé àwọn ọ̀gá wa yìí náà díẹ̀ ń gbà
0: yẹn.
2: A lọ sọ́tún lọ títí kò tó di wípé a mọ ojú ọ̀nà pé ibi báyìí la máa tọ̀. Tí n bá gé kéré, because láti iye 2000 sí àkókò yìí.
0: Almost 26 years.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Olúwa ṣeun. Ní gbólóhùn kan, ẹ bá mi gbàdúrà fún iléeṣẹ́ West Radio.
2: West Radio 89.3 òkè lẹ́ máa lọ. Iléeṣẹ́ yìí ò ní jóná. Ẹni tó gbé kalẹ̀ náà ò ní dòkú òjijì. Ohun tó ń fọ̀ fún gbogbo àgbáyé ni lórúkọ Jésù kò ní parẹ́. Láìpẹ́ láì jìnà, ó yá ká gbọ́ níbi gíga. Ó máa rí bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹni tó wà ní iléeṣẹ́ yìí pátápátá, ẹ ó jèrè ara yín. Ẹ ó jèrè Ọlọ́run. Ẹ ò ní bá wọn ṣe lásán o. Jésù Olúwawa.
0: Ẹ jẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ láàárọ̀ yìí. Dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé lẹ́ẹ̀kan sí ẹ ṣe tá a pè yín tẹ wásà. Ọlọ́run àmú àmú ìjọ yín tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ studio manager tájọ iṣẹ́ láàárọ̀, àwọn náà ni engineer Henry Osagie. Ẹ má gbàgbé pé a ó pàdé láàárọ̀ la. A ó jọ pàdé láàárọ̀ la lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ láti aago.

ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí mo fi ilé ìfẹ́ olúwa àti àlàáfíà olódùmarè lọ́wọ́. Ẹ má gbàgbé pé bíbọ̀ Jésù Kristo Olúwa ti ń súnmọ́ ìtílé o. Màmá máa múra sílẹ̀ dé bíbọ̀ rẹ̀. Máa wo ìwà rẹ, máa wo ìṣe rẹ. Máa kíyèsí pé tí Jésù bá ti ẹ̀dẹ̀ lónìí pé yóò ǹjẹ́ ò bá ọ lọ bí? Àti dé olùgbà láti súnmọ́ ìtílé. Ayanfẹ́ ẹ jẹ́ ká múra. Mo fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà olódùmarè lọ títí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: Rose Radio 89.3 FM. 你别公公来哇！
1: 在巴塞古鲁沃加尼鲁里 radio， 在贝马塔瓦拉瓦拉波梅塔辛塔 ，West radio， 你该嘛不？阿飞吉瓦贝吉尼拉鲁格，乌布沃加加拉罗 ，Come for your jingle and advertisement at West radio 89.3 FM。古古那个那个的拉脚拉脚，伊哩先拉拉的给给给，哎你哩就是巴塔巴塔，哎嘛不？哎瓦给我，哎耶我，哎脚我，哎多我脚。我都干你 master， 你来中多些呢？哎妈，些打比输高，哎妈，我还是你些哇！干干老话来给自己，一粒夫妇白老话不露 ，West broadcasting out， 你阿拉你阿肥牛，我路有你 estate 一巴掌 ，or your state Nigeria， 哎路哎路 ，0706616505 tabi 0803509 3394 West Radio。89.3 FM， 我龙多鲁公德在五竹康路哇。
2: èmi lọlọpẹ èmi lọlọpẹ èmi lọlọpẹ ni ètò tí ó máa wáyé ní ìkànnì yìí West Radio 89.3 FM ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ tani ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́.

ṣíṣí ọ̀nà ti la kò sí ìdádúró mọ́ kò sí ìdíwọ́ mọ́ kò sí àìní mọ́ kò sí àìtó mọ́ kò tó kò ṣẹ́gun ó ti tó torí pé àánú ti bẹ̀rẹ̀ ìsìyí láàánú ti bẹ̀rẹ̀ ìrẹ́ ti jẹ́ ọ̀pọ̀ ni àwọn tó ń fún mi wọ́n ní pé ìrànwọ́ sí fún mi ṣùgbọ́n torí pé mo dúró di olúwa

nǹkan wo ni gbogbo ayé dàgẹ̀rẹ̀ kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàn dá agbẹ́mà gbẹ̀rẹ̀.

méjì ló kalẹ̀ sórí ètò ìmí lọ́lọ́pẹ́ abala àkọ́kọ́ òun náà ni abala tani ọlọ́pẹ́. Abala tani ọlọ́pẹ́ òun náà láti ń gba àlejò àwọn tó jẹ́ pé wọ́n mọra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala tani ọlọ́pẹ́ òun náà láti ń fi rírì ọpẹ́ wa hàn gẹ́gẹ́ bí a ṣe pè é tani ọlọ́pẹ́. Bí ètò yìí náà ṣe jẹ́ ètò ìmí lọ́lọ́pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòye pé báwo ló ṣe jẹ́ bẹ̀ pé àwa lọ́lọ́pẹ́ àwa la ní àwa la gbúdọ̀ ṣe ọpẹ́ láti fi fún ọba òkè. Ọba òkè òun náà ló ní ọpẹ́ ṣùgbọ́n àwa lọ́lọ́pẹ́. Àwa la ó fi ọpẹ́ fún ọba òkè nítorí ohun tó ṣe nínú ayé wa. Òun náà la ṣe pé abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala tani ọlọ́pẹ́. Abala yìí náà wà fún gbogbo àwọn tó jẹ́ pé ọjọ́ ìbí wọn kò bóyá ẹ̀yìn náà. Bóyá wedding anniversary náà ni tiyín ni bóyá church anniversary náà ni tiyín ni ìrìn àjò tó jẹ́ pé alàkọjá tuntun ṣe kíni tó já sí ọpẹ́ ohun tàrò wípé yóò borí wa tí ò dẹ̀ borí wa òun náà ni abala yìí náà wà fún tá a fi lè jẹ́ ọlọ́pẹ́. Bóyá ẹ̀yìn náà wà nílé ni àǹfààní máa ń wà láti ṣe ojú òpó sílẹ̀ láti ṣe kíni láti dúpẹ́ fún ọba òkè fún ohun tọ́lọ́run ṣe fún wa fún àwa tó jẹ́ pé àmọ̀rírì ọlọ́run òun náà ni abala tani ọlọ́pẹ́ wà fún. Abala ìkejì lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ èyí tó jẹ́ pé ọlọ́run ti máa rán ọ̀rọ̀ àṣẹ rẹ̀ jáde láti wípé kí ọ̀rọ̀ wa kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ kó já sí ọpẹ́. Abala yìí wà fún gbogbo àwọn ikọ̀ àti ìrójú ọlọ́run èyí tó jẹ́ pé àṣẹ tí ọlọ́run fi fún wọn láti fi tó àti láti fi dè. Abala yìí náà wà fún ọ̀rọ̀ ọlọ́run bóyá àwọn ikọ̀ àti ìrójú ọlọ́run tí wọ́n fẹ́ lo abala yìí náà fún ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọ̀rọ̀ àṣẹ ó wà nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tó jẹ́ pé ó mú ọkàn yè tó sì mú ọkàn sọ jí. Abala méjèèjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Oya ní pàápàá nítorí ìjọba àkókò ẹja rí kọjá lọ sí abala àkọ́kọ́. Ojú òpó yẹn náà ó ti wà ní ṣíṣí sílẹ̀ agbọ́n ní kọjú sí mi kí n bọ́ ọ̀dọ́ rẹ̀ at west radio 893 fm vampage at west radio 893 fm vampage òun náà ní kẹ́kọjá lọ. Ẹ fohùn ọpẹ́ yín síbẹ̀ ẹ wá ṣíà ẹ láìkí ẹ̀ oya mega 99 kí ló wà ń bẹ́ẹ̀.

0: ọ̀rọ̀ mi tọ́pẹ́ bí é ṣe kò tọ́pẹ́ ni.
1: Àní ṣọ́rọ̀ mi ò tọ́pẹ́ ni, wọ́n má tọ́pẹ́ ooo. Torí Ọlọ́run ni ọba fún
0: wọn. Ẹ mọ̀ wípé
1: ọ̀dá ìbá
0: ti. Ọba tí yóò wọ́ padà bí eléyìí.
1: Ilé ẹ̀yẹ́ mi.
0: Ẹ̀yin náà ti mọ̀ wípé
1: ọba
0: ti wá bala tàní ọlọ́pẹ́.
1: Ìtúlẹ̀ wẹ̀, wọn ò bá ti paná mi. Bàbá mi ni ọba fún wọn. Ó tọ́pẹ́ o, ó tọ́pẹ́ o, ó tọ́pẹ́ o.
0: Ẹ gbọ́ná ṣé tìrẹ náà tọ́pẹ́.
1: Wọ́n sun fún òní bàtà.
0: Ọgbọ́n náà
1: ti ẹni tí ò lẹ́sẹ̀.
0: Gbogbo wa la mọ nǹkan tó jẹ́ pé yóò ṣẹlẹ̀ lọ́la.

0: Ó jẹ́ wípé wọ́n wọlé. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ pé wọ́n ti kóra wọn sínú ìrònú. Pé báwo ni ó ṣe jẹ́? Báwo ló ṣe fẹ́ rí? Ó mọ̀ọ́mọ̀ lo àwo yìí ni.
1: Wọ́n rí jọ orí mú o. Orí mẹ́tẹ̀ẹ̀ta jẹ.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló ń wò ó.
1: Ìyẹ ló jojúmọ́.
0: Wípé ó kú ọ̀nà tó ń gbé gbà.
1: Ó tún wá kù sọ́lọ́.
0: Bí àwọn ọmọ ṣe wọlé.

0: rántí tìrẹ. Gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni kò ṣe rántí rẹ̀ ní ìhà mìíràn.
1: Kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá.
0: Ìwọ náà kò fògo fọlọ́run.
1: Òun torí tá a bá dúpẹ́.
0: Wípé ṣé mi lọ́lọ́run ti ẹ̀fẹ̀ yìí fún.
1: Orin a tún bọ̀ máa ṣe sí ni. Torí díẹ̀ là ń fọ́ lọ́hun. Púpọ̀ la fi ń gbà lọ́wọ́ ẹ.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé.
1: Èmi mẹ́ga náírà o. Sọ́rọ̀ mi ò tọ́pẹ́ ni.
0: Ọmọ tí wọn wọ́n jọ ṣe kí ni.
2: Ah, ọmọ tó pẹ́ o.
0: Wọ́n jọ gbọ́ ló dé ni. Ṣùgbọ́n wọn lórí ọ̀fẹ́ láti ṣe kí ni láti bá wọn wọlé padà.
1: Kí ni mo tún fẹ́ tí ò ṣe?
0: Àwọn kan náà ló jẹ́ wípé.
2: Kí ni mo tún fẹ́ tí ò ṣe? Ara sán kò sọ pa mí.
0: Wọ́n ń wojú Ọlọ́run náà ni èyí tí mo sì mọ̀ yìí pé Ọlọ́run yóò dá wọn lóhùn ayọ̀.
2: Ikú pa látún lọ sí kí ojúmọ̀ fi rí.
0: Ṣùgbọ́n.
2: Ṣé rí kó tọpẹ́.
0: Ìwọ tí Ọlọ́run ṣe fún.
2: Kí ni mo tún fẹ́.
0: Ó rí wípé ó tọpẹ́ ṣá.
2: Ló ṣe.
0: Ṣé kí n ṣe ìdálẹ́bi ló ń dá Ọlọ́run.
1: Ó yà nà ó, ẹ̀bà mi dúpẹ́ lọ.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló já yí pé.
1: Ọjọ́ ìlú mo yá máa.
0: Òun àtọkọ báyìí wọn ti jà.
1: Ẹ o, ayé èlò tán, Jésù ni lókùn. Ẹ̀bá mi yọ.
0: Lórí wípé àwọn ọmọ ó wọlé lọ́la.
1: Ẹ̀bá mi yọ.
0: Mo ti ẹ̀ ronú kó tàn ẹ̀ dúpẹ́ wípé.
1: Ẹ̀bá mi yọ.
0: Ọlọ́run tó fún mi wò.
1: Ìbàbà
0: lọ. Ọlọ́run tó fún mi tọ́.
1: Ẹ̀bá.
0: Ọlọ́run tó jẹ́ pé ó dè tó tì mí lẹ́yìn títí di àkókò yìí.
2: Ẹ̀bá mi yọ.
0: Ọ̀pọ̀ yìí tó kù náà ó lè ṣe.
2: Ọ̀ṣẹ̀ mi mú yà máa. Òṣèlè rí tó sí mú máa jẹ́ òṣè
0: Ibi tó kù sí ibẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ń ṣe kíni ni wọ́n ń ba Ọlọ́run jà sí. Ibi tó kù sí ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ń bá ọkọ ń jà sí.

0: ọkọ fi.
1: Báyìí ló yẹ kí ọkọ ó ṣe.
0: Nínú ìjì.
1: Bọ́ kò ṣe bẹ́ẹ̀.
0: Ní ayé Olúwa, bí mo dúpẹ́ o.
1: Fún ìrètí tó yẹ kó dúpẹ́. Ìwọ̀nba t'Ọlọ́run ṣe fún ọ. Ipe Ọlọ́run ti ẹ̀ mú ọ láti pè ọ ní abiyamọ. Bí Ọlọ́run ti rẹ̀ fún ẹ lórí ọ̀fẹ́ tó bá ọ pa àwọn ọmọ mọ́.
0: Kí ni mo tún fẹ́ bí o
1: ṣe? Gbogbo àkókò.
2: Kí ni mo tún fẹ́ bí o ṣe?
1: Èyí tó jẹ́ pé.
2: Aránsán kò sọ pa mí.
1: Àwọn ọmọ náà fi wà lọ́dúndé. Àwọn ọmọ tirẹ̀ ó tún bá wọn wọlé padà lọ́la láyọ̀ àti àlàáfíà.
2: Fá lọ́sùlọ́sì.
1: Kí ni ọpẹ́ rẹ̀?
2: Ojúmọ́ fi rí. Ṣé rí kó tọpẹ́? Kí ni mo tún fẹ́ tí o ṣe?
1: Ìwọ dúpẹ́.
0: Kẹ̀rí pé tèmi tọpẹ́ tèmi tọpẹ́.
1: Sọ sí ẹ̀ dúpẹ́.
0: Tèmi tọpẹ́ tèmi.
1: Mo wá wo ohun tó jẹ́ pé Ọlọ́run kò tó jẹ́ pé yóò ṣe.
0: Tọpẹ́ tèmi tọpẹ́.
1: Èyíká mo fi ń kí àlejò wa ní ìjẹ́jọ́.
0: Tèmi tọpẹ́ tèmi tọpẹ́ tèmi. Àtèyí tí mo bèrè àtèyí tí mi ò bèrè.
1: Ó di Jubilee.
2: Ló ń ṣe fún.
1: Evangelist Olúwatóyìn Amúnugun.
2: Fi àwọn bá mi Olúwa o, Olúwa dára sí mi.
0: Àtèyí.
1: Happy birthday in arrears.
0: Mo bèrè àtèyí tí mi ò bèrè.
2: Ló ń ṣe fún mi ní àwọn ènìyàn rẹ̀ wá o.
0: Gbogbo ohun tí mo bèrè ló ń ṣe àtèyí tí mo bèrè.
1: Lórúkọ Olúwa màmá.
2: Ó
0: jẹ́ fún àbúrò
1: mi. Ẹ̀mí yóò gùn.
0: Ìwọ́n
1: ṣe ìránṣẹ́ yín ò ní bàjẹ́.
2: Olúwa dára sí mi.
0: Ó dára, ó dára, ó dára.
1: Ìwọ́n náà sọ wípé Olúwa dára sí ọ.
0: Ó dára.
1: Nítorí pé owó ẹ̀yìn rẹ̀.
0: Ó dára, ó dára, ó dára.
1: Ìwọ́n náà ní èso rere.
0: Ó dára.
1: Èso wọn bẹ́ wọn bẹ̀rẹ̀ olùdé láyọ̀ àti àlàáfíà. Ó tún bá wọn rí òpin rẹ̀ láyọ̀ àti àlàáfíà.

0: wọ́n náà tilẹ̀ sọ wípé tèmi tọpẹ́ èmi lọlọpẹ́
1: èmi tọpẹ́ àtọ̀hún tí mo bèrè àná
0: nítorí pé àánú àtòrí ọ̀fẹ́ lórí bá
1: sí ni ó bèrè
2: ránṣẹ́ fún
0: ètò èmi lọlọpẹ́ rèé ìkànnì west radio 89.3 FM
2: olúwa
0: tá ni ọlọpẹ́ òun náà láwa yìí
1: bèrè àti èyí tí mi ò
0: bèrè àwọn tó jẹ́ pé wọ́n mọ oore
1: ọlọ́run
0: lórí ilé rẹ lórí àwọn ọmọ tọrọrùn fi fún ọ
1: ṣé
0: o lè dúpẹ́ lórí ànúgbà tí ó jáyé pé àwọn náà bá ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ wọn bá parí tún bẹ̀rẹ̀ olùdé láyọ̀ àti àlàáfíà wọn tún parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà
1: jẹ́rìí bó tọpẹ́
0: òtèmi náà tọpẹ́ o.

0: kò sẹ́ni tó lè bá ọ pin.
1: Èmi ó máa kọrin ìyìn sí sí ọ.
0: Kò sẹ́ni tó jẹ́ pé ó tọ́ sí.
1: Lọ́kàn mi ó máa kọrin títí láéláé. Olúborí mi sókè.
0: Ìwọ nìkan náà ló tọ́ sí.
1: Kò ṣe ibi tó bá mi dé.
0: Mo ń dúpẹ́ o ibi tó bá mi dé. Nítorí pé àánú àtọ̀rẹ́ ọ̀fẹ́ rẹ̀ ò kàn mí sílẹ̀.

0: ọ̀pọ̀lọpọ̀ ń rò yí pé.
1: Wọ́n rò rẹ̀ fàáyé gan. Ó ṣe òkú ṣe ibi tó.
0: Àti ìṣe.
1: Mo dúpẹ́ ọjọ́.
0: Ó ń bọ̀ lọ́nà ni. Níwò yí ijọ́ mẹ́jọ ìní ó ṣeéṣe kẹ́ máa gbóhùn mi lórí afẹ́fẹ́.
1: Ìwọ ló.
0: Kì í ṣe tí kú bẹ́ẹ̀ sí ni kì í ṣàrùn.
1: Mi lọ́wọ́.
2: Bàbá ti kì í dalẹ̀.
1: Tó jẹ́ kí n ta sí agẹrẹ ọ.
0: Àjọ̀dún ìjọ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́. Ó má dàbí pé tún pè mí pé gbóhùn mi.
1: Kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná. Kì í ṣe pé mo ti
0: débi. Ẹni wòye ọjọ́ mẹ́jọ ìní.
1: Tó fẹ́ kí n lé.
0: Àwọn èèyàn.
1: Ṣùgbọ́n mo.
0: Tó jẹ́ èèyàn pàtàkì.
1: Mo bí mo ti bẹ̀.
0: Ó darapọ̀ mọ́ mi. Láti gbé Ọlọ́run ga.
1: Mo dé. Ìpínlẹ̀ mi ké.
0: Mo bí tí mo dé.
1: Ó rọ̀.
0: Ìpìlẹ̀ mi kéré bẹ́ẹ̀ sì ni ó rọ̀.
1: Ó dẹ̀ tọ̀ ṣùgbọ́n òjò.
0: Ìrìn àjò náà tọ̀ ṣùgbọ́n Ọlọ́run jó olódodo.
1: Òjò.
0: Kí ni ò ní fọpẹ́ funfun?

0: wòlé àgbà. Olúwa Ṣẹ́gun George. Àwọn ni wọ́n wà sàn tó ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa ń bẹ̀.
1: Ọlọ́run rẹ gbogbo ẹ̀dá ló máa gbọ́.
0: Alága obìnrin ọjọ́ náà.
1: Ṣé olùrànkí padà mi?
0: Mrs. Adérọ̀gbà.
1: Láìsí rẹ̀ kò lè ṣe mí o. Kò ṣe o.
0: Alága ọkùnrin lọ́jọ́ náà.
2: Ṣé olùrànkí?
0: Comrade Yekini.
2: Ṣé olùrànkí padà mi?
1: Ọpẹ́ lọpẹ́ rẹ̀ láàrin.
0: Alága Nathan Ọyọ́ State.
1: Kò lè sí rèébé kankan tán tí ò bá sọ̀rọ̀.
0: Olúwa ó ṣe o.

ẹ̀yin náà ẹ ó dúpẹ́ lágbára ọlọ́run. Ètò èmi lọ́nà pẹ́ lẹ́yìn kan ní West Radio 89.3 FM. Látẹnu olólùfẹ́ yín Pastor Sunday Afolabi number 1 ọlọ́pẹ́ ara nǹkan tèmi náà tún fi jẹ́ ọlọ́pẹ́ náà nìyẹn. Mo dẹ̀ ṣì ń dúpẹ́ yẹn náà. Èmi náà mo pẹ́ mi wá nítorí ìjọba àkókò ẹ mọ̀ yìí pé abala méjì ló kalẹ̀ sórí ètò yìí abala àkọ́kọ́ òun náà la wà yìí. Abala ìkejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ ní pápápá ní ìṣẹ́jú bẹ́lẹ́njá èyí tó jẹ́ pé ó kù yé ẹ ṣe kíni ẹ jẹ́ ká kọjá lọ sí abala ọ̀rọ̀ àṣẹ.

0: ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe ohun tí a ti fi ọ̀rọ̀ bàjẹ́ nínú ayé rẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe nítorí pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó sì gbà wọn kúrò nínú gbogbo ìparun wọn. Ọ̀rẹ́ mi ò tọ́ bẹ́ẹ̀ sí ni mi ò yẹ lẹ́ni tó bá wọ̀ nínú ilé rẹ̀ ó ní ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ó ní bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò sì rí ògo Ọlọ́run.
1: Ọ̀rọ̀ láṣẹ dáfídáyé àtọ̀run.
0: Agbálá ọ̀rọ̀ àṣẹ wà fún gbogbo àwa ikọ̀ àti ìrújú Ọlọ́run.
1: Gbogbo tó wà nínú
0: wọn. Agbálá yìí wà fún àṣẹ láti rán àṣẹ nípasẹ̀ orúkọ Jésù jáde. Agbálá yìí wà fún ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé.
1: Ayé àtọ̀run bá ìpadà. Ọ̀rọ̀ Ọlọ́run yóò wà títí láé. Torí ọ̀rọ̀ lè dídí ohun gbogbo.
0: Fún ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà ní ìfẹ́ sí abala yìí.
1: Ọlọ́run
0: láti fi báwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo lè túṣe.
0: Nínú rẹ̀ ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ ń ṣe ìsọjí ìta gbangba àbí ìsọjí inú ilé ìjọsìn. Àǹfààní wà fún yín ní ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá live appearance là ń pè é kẹ́yìn náà. Kẹ jẹ́ kí àwọn èèyàn mọ ohun tó jẹ́ pé ẹ̀ ń ṣe. Gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújú Ọlọ́run evangelist Olúwatóyìn Amúnogun tá a gbà lálejò ní ìjẹ́jọ́.
1: Ọ̀rọ̀ kan ṣoṣo lè túṣe.
2: Àtúnṣe àtúnṣe pátápátá.
0: Ẹ̀yin wá wò wípé báwo lẹ ṣe lè jẹ́ onígbọ̀wọ́ fún bàbá nínú Olúwa tàbí màmá nínú Olúwa. Nítorí pé àwọn bàbá àwọn màmá nínú Olúwa wọ̀nyí wọ́n nílò ìrànlọ́wọ́ yín láti wípé orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wọn yẹn fún gbogbo àgbáyé ni kì í ṣe nínú ilé ìjọsìn nìkan. Nítorí pé ó ní ẹ lọ sí gbogbo ayé láti lọ máa wàásù ìyìn rere. Ẹ̀yin náà wá lè jẹ́ onígbọ̀wọ́.

0: gẹ́gẹ́ bí orí àti ọ̀ráyà gẹ́gẹ́ mọ́ ṣe jẹ́ olùgbé ọwọ́ mósè sókè
1: nínú ọ̀rọ̀ ọmọ
0: ni ẹ̀yin náà lè gbé ọwọ́ bàbá nínú olúwa màmá nínú olúwa sókè ẹ wá wò pé báwo lẹ ṣe lè rìn ẹ wá sí ìkànnì wa ẹ̀ka ìpolówó ọjà wa ṣì kalẹ̀ west radio 89.3 fm tó kalẹ̀ sí pópónà aláàfin olúyọ̀lé estate ní ìlú ìbàdàn sọ pé orí ètò ìmí lọ lọ́pẹ́ abala ọ̀rọ̀ àṣẹ òun náà lẹ̀ ń lọ. Abike pè mí kẹ́ni kí n yọjú sí yín níbikíbi tó yẹ pé ẹgbẹ́ wà 08038072357 08038072357. Ẹ má jẹun gbàgbé.
1: Ọ̀rọ̀ ni yóò jẹ́.
0: Bàbá kan wọ́n pè mí lánàá, olùgbọ́ ìkànnì àti olùgbọ́ ètò yìí ni wọ́n bá mi sọ̀rọ̀ kan. Bóyá wọ́n gbọ́ mi lọ́wọ́ báyìí, ẹ má bínú bàbá lẹ́yìn ètò ẹ padà pè mí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, mo ti gba ọ̀pọ̀lọpọ̀ ìpè kí n tó délé. Mi ò lè rí mi ò dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí yín mọ̀ nínú rẹ̀.
1: Ibi ni wọ́n fi
0: ń. Ẹ bá ń gbọ́ mi ẹ pè mí lẹ́yìn ètò padà 08038072357. Ó ṣeé ṣe gan èmi gan yóò tún pè yín padà.
1: Ẹ̀dá gbogbo ti ń gbáyé ẹ máa bá mi
0: bá. Abala ọ̀rọ̀ àṣẹ òun náà la wà yìí. Àkókò ti lọ, báníkà gba ìpè kan. Ṣùgbọ́n a rán mi sí gbogbo àwọn abiyamọ. A rán mi sí àwọn ọmọ.
1: Lọ́kọ̀ èrò tó lọ sí.
0: Tó jẹ́ pé wọ́n ń wọlé lọ́la.
1: Ìrìn àjò. Lápẹ̀rọ sọ́kàn ti ń pariwo. Ẹ wọlé 100.
0: Ẹyin ọ̀ọ̀kan òun náà ni àwọn ọmọ wọ̀nyí jẹ́.
1: Náírà lówó rí.
0: Ìmọ́lẹ̀ láti rí ọjọ́ ọ̀la òun náà ni àwọn ọmọ wọ̀nyí jẹ́.
1: Bí ẹnìkan.
0: Agbára fún ọjọ́ ọ̀la wa nígbà tí ò sí agbára òun náà ni àwọn ọmọ wọ̀nyí jẹ́. Mo sọ gbogbo abiyamọ èyí tó jẹ́ wípé àwọn náà ṣòwò ọmọ. Gbogbo agbára tó lòun yóò ka ọ lẹ́yìn ọ̀ọ̀kan lórúkọ Jésù agbára bẹ́ẹ̀ níwájú rẹ̀ mo ní kí wọ́n ṣubú.
1: Ní kálukú wọlé sọ́kọ̀ lọ́kọ̀ bá kú ni wọ́n bá ṣe.
0: Mo sọ lórúkọ Jésù ìwọ abiyamọ yìí gẹ́gẹ́ bí àwọn ọmọ ṣe jẹ́ ìmọ́lẹ̀ rẹ lórúkọ Jésù gbogbo agbára tó lòun yóò sọ ìmọ́lẹ̀ rẹ sí òkun agbára bẹ́ẹ̀ mo ní kó sọ agbára dànù.
1: Wọ́n mórí lẹ́yìn.
0: Lórúkọ Jésù, ohun tí ọmọ jẹ́ òun náà ní agbára nígbà tí ò sí agbára lórúkọ Jésù. Gbogbo ẹni tó lòun yóò bá agbára alẹ́ rẹ jẹ́. Gbogbo agbára tó lòun bá agbára alẹ́ rẹ jẹ́. Gbogbo agbára tó lòun sọ okun alẹ́ rẹ tó lòun yóò sọ di àìlágbára mọ́ lọ́wọ́. Gbogbo agbára bẹ́ẹ̀ lórúwájú rẹ mo ní kí wọ́n tẹríba.
1: Ìgbà tó mi àgbọwọ́ ọkọ̀ tán pátá.
0: Mo pa á láṣẹ sínú ayé gbogbo àwọn ọmọ tí wọ́n ń wọlé lọ́la lórúkọ Jésù. Ààyè yín ló bá wọn bẹ̀rẹ̀. Lórúkọ Jésù ìkànkan nínú yín kò ní sọ̀nà. Lórúkọ Jésù màmá yìí bàbá yìí mo ní ẹ ò ní sọmọnà. Ẹ̀yin ọmọ lórúkọ Jésù láàrin ẹgbẹ́ yín ẹ ní dohun àwátì. Lórúkọ Jésù mo béèrè fún ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ tí òkùnkùn ń tẹríba fún látòkè wá lórúkọ Jésù Ọlọ́run gbé wọ̀nyí. Àgọ́ ìmọ́lẹ̀ ànísẹ̀ tó kòkò lè borí rẹ̀. Ó ní ìmọ́lẹ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òkòkò sì lè borí rẹ̀. Lórúkọ Jésù àní gbogbo ẹ̀yin èso wọ̀nyí mo sọ yín di ìmọ́lẹ̀ láàrin òkòkò ayé. Lórúkọ Jésù ìmọ́lẹ̀ yín mo ní ó tàn. Lórúkọ Jésù mo ní ìmọ́lẹ̀ yín mo ní ó tàn. Tábárí gbogbo agbára tó ní ẹ bẹ̀rẹ̀ ẹ ní parí ẹ̀ sáà tí ẹ wọ̀ yé nílé ìwé. Lórúkọ Jésù agbára bẹ́ẹ̀ Ọlọ́run palẹ̀ wọn mọ́. Lórúkọ Jésù gbogbo ẹ̀yin òbí gbogbo àwa òbí ohun tá a fi ṣojú ṣe wa gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Lórúkọ Jésù lẹ́kùn náà mo ní ó ṣe fún wa. Lórúkọ Jésù àánú náà ìrànlọ́wọ́ náà lórúkọ Jésù mo ní ó wá wa rí. Gbogbo àwa òbí lórúkọ Jésù ojú òní tì wá o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wo pé ọ̀nà olẹ́ ó gbégbà ọba tó jáde ní ìyanu oba to jade ni ijanu oba to jade si opo ni to je wipe o sokolo bo ororo di opolopo to san gbese re to si seku fun loruko jesu bori o jade si yin eyin te mona te o gbegba wipe ha ba oni o se ri olorun lo fi fun yin loruko jesu o nte fi sikere olorun yonda re fun yin loruko jesu mo ni olorun yonda re fun yin gbogbo awon omo to je wipe o ku di e ka to fun nipa opolo eyi to je wipe ero eyin ni won Nisa ye oya e lo deni waju loruko Jesu mo ni e lo deni waju e gba ogbon tuntun e gba oye tuntun loruko Jesu mo ni e gba ogbon tuntun loruko Jesu mo ni e gba oye tuntun ogo ni fun Olorun loki orun Jesu Christi Oluwa wa amen.

0: tó. Èmi lọ́lọ́pẹ́.
1: Tọ́lọ́hún oníbàálà àbọ̀, bàbá lọ́hún oníwọ̀n kú.
0: Máa lérí jù báyìí lọ lórí ètò yìí ní ti ọ̀sán yìí.
1: Nínú ọkọ̀.
0: Ẹ sì mọ̀ pé dédé ogun mẹ́rin sí ogun márùn-ún òun náà ni ètò èmi lọ̀lọ́pẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi bíi eléyìí. Lórúkọ Ọlọ́run ọba bẹ̀rẹ̀ tuntun mu àparí láyọ̀ àti àlàáfíà. Lórúkọ àwọn aláṣẹ, lórúkọ àwọn lọ́gàá-lọ́gàá.
1: Bàbá báyìí.
0: Lẹ́yìn kan níta wà yìí.
1: Kò ní dára.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe mọ̀ yìí pé abala méjì ló kẹlẹ̀ sórí ètò yìí. Abala àkọ́kọ́ náà ni abala tani ọlọ́pẹ́. Abala ìkejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ. Ẹ̀yin náà fẹ́ polówó ọjà yín àbí ẹ̀yin náà fẹ́ jẹ́ àlejò wa ní abala ọ̀rọ̀ àṣẹ. 08038072357 òun náà lè fi kàn sí mi lẹ́yìn ètò. Lórúkọ lọ́pọ̀ tí ni mi sa Ẹ́rì. Lẹ́mi olólùfẹ́ yín Pásítọ̀ Sunday Àfọlábí Ítẹ̀mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ ni mò ń sọ yìí pé ayọ̀ àti àlàáfíà mo fi yín sílẹ̀ mi ò ní padà bá yín nínú ìbànújẹ́. Ayọ̀ yín, ire yín yóò sọ máa pọ̀ sí àlàáfíà òde ọjọ́ mẹ́jọ.

ẹyin tọkọtaya nínú ilé, ẹyin olólùfẹ́ méjèèjì tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́, tàbí tẹ́yin tẹ́ ti bẹ̀rẹ̀ tó tójọ́ mẹ́ta, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kẹ́ ṣì wà síbẹ̀ tí kò jẹ́ kí ìdílé yín kó ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló máa ti rọ̀ tílẹ̀ ti fàmú, ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti túká, ṣùgbọ́n Ọlọ́run ó dá èmi àti ẹ̀yin ó dá wa sí. Tọkọtaya yín, ẹ wà láàyè, ẹ wà lálàáfíà, ẹ wà papọ̀, ẹ ò túká. Ọ̀pẹ ni fún Olúwa. Má fele kí wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín ìrírí làgbà. Nílé-iṣẹ́ wa West Radio 89.3 FM Togunlẹ̀sí Aláàfin Avenue ní Olúyọlé Estate Nìbàdàn ní bíbáyìí. Orúkọ tèmi náà ni Olúwa Fúnmilayọ̀, aya Michael Ogúntọ́nà. Àwọn àlejò wa tún ti wà níkàlẹ̀ bí a ṣe máa ń gbé wọn wá, ẹ̀wò ṣe ní yìí ò lágbára pípọ̀ torí àwọn wa kì í ẹ máa sọ ó ti gbẹ́jà ńlá.

gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí èrò ètò ìrírí lágbàáyé a máa ń gbé àwọn olólùfẹ́ méjì wá sí orí ètò yìí láti mọ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí wọn, ìrìn àjò ìfẹ́ wọn, àwọn ìlàkọjá wọn, àwọn ìfẹ́ tó lágbára tó ti farahàn láàrin wọn, bí wọ́n ṣe mójú tọ́kọ, bí wọ́n ṣe mójú táyà, wọ́n ṣe ń tọ́jú àwọn ọmọ wọn tán mú wọn dàgbà. Àwọn nǹkan tá máa ń gbé yẹ̀wò, a kì í gbé àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìrìn àjò wa, ṣùgbọ́n àwọn tó ti dàgbà tán ti kún fún ìrírí bí àwọn 50 ọdún, 40 ọdún, 30 ọdún, 20 ọdún. Ẹ mọ̀ pé bá ṣe máa ń gbé wọn wá sórí ètò ìnìyẹn, tí mo sì gbàgbọ́ pé ẹ ò rí ọgbọ́n kan tàbí òmíràn kan nínú ìrìn àjò ìfẹ́ wọn.

lọ́sàn yìí àwọn bàbá wa àti màmá wa wọ́n ti wà níkàlẹ̀ nínú kulu yìí àwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n ti jọ ń bára wọn rìnrìn àjò àtẹ̀bá gbọ́ yìí ọdún yẹn ẹ̀yin gan máa mọ̀ pé ọ̀nà ti ọjọ́ ti lọ lórí ìrìn àjò ìfẹ́ wọn ọ̀nà sì ti jìn nípa orí ọ̀fẹ́ ọlọ́run Elédùmarè àwọn náà ni ajíhìnrere Moses Akinlolú Adéfisayọ wọ́n jẹ́ alákòóso tàbí kí n sọ pé olùdásílẹ̀ tàbí kí n tún sọ pé alámòjútó ìjọ The Coming King Evangelistic Ministry eléyìí tó wà ní Onígúgúrú Ifẹ̀lódún Street ní Yana Church Nìbàdàn. Olólùfẹ́ wọn náà ni ajíhìnrere làwọn náà àwọn ni ajíhìnrere Juliana Ọlánìkẹ́ Adéfisayọ ajíhìnrere ni wọn nínú iṣẹ́ Olúwa wọn sì tún jẹ́ ajíhìnrere nínú orin kíkọ mọ́mì tún jẹ́ olùkọ́ ilé àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn wọn ti wá ṣiṣẹ́ ìjọba wọn ti fẹ̀yìntì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run.

0: sẹ́rí àlejò pé ká má ṣẹ̀ra wa ẹsẹ̀ kan wà tó pé wọ́n sẹ̀mí nígbà kan mo fẹ́ fẹjọ́ wọn sún mọ̀mọ́ tó bí wọn ó wà láyé ńgbà náà so mo wá pinnu pé màá fẹjọ́ sùn so bẹ́ẹ̀ mo ń pinnu yẹn lọ́wọ́ bó tẹ̀ ti ròrò pé yémi ọmọbìnrin jẹ́ ànípín yà báyìí so ìyẹn ti lọ bí 30 ọdún báyìí sẹ́yìn so mo kàn ń lọ lójú títì mọ́tò méjì wa pa ó kọlu ra wọn bí omi ẹnìkíní bí omi ẹnìkejì tàbí àti private car ni so n bá bí ojú tí mo ní ẹ má jà yanjú ẹ tasi dàbà ta kó ní o nígbà pàtó tó ń bá dé tí wọn bá bá wọn dé ní ilé owó náà so nínú ìrìnàjò ẹsẹ mo bá tẹ̀lé wọn bá mo dé bẹ̀tà sáà yanjú ọ̀rọ̀ sá wọn padà bọ̀ bẹ́ẹ̀ ni owó náà ní private ni bàbá ẹ fẹ́ kọ ìyàwó yín ẹ má kọ o wọn wò pé ẹni tá a rírarí so kò mọ ohun tí mò ń kọ́ làkọjá kò mọ tí mò ń bá pàdé ó ní olúwa ni ẹ má kọ o ẹ ní sùúrù gbogbo ohun tí ò tó máa ṣẹ́kù ọjọ́ ládé máa dára o ẹ wò ṣe rí ohun tí mo dìsáyà bó ṣe parí nínú ọkàn mi nìyẹn dàárọ̀ yìí kò sí kan tí ìyàwó lè fi ṣẹ̀mí ohun tó olúwa wí yẹn so mo ti dì mú so kì í ṣe pé à ń ṣẹra wa bẹ̀rẹ̀ gbọ́dọ̀ forí jẹra wa so bó jẹ́ nìyẹn.
1: ẹ ṣe kí màmá wa tó dá ìbéèrè sí wọn jẹ́ kí n pa àwọn nọ́mbà tó wọnú kú lè síta 0916-893-1000 0916-893-1000 0915-3334-893 0915-3334-893 àti 0911-3333-893 àwọn nọ́mbà tó wọnú kulù ní ìbóyá ẹ̀yìn tẹ̀ ní ìbéèrè kan àbí òmíràn tẹ́fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa moses àti àwọn màmá wa ọlánìkẹ́ adéfisayọ àǹfààní leléyìí láti béèrè ìbéèrè náà lọ́wọ́ wọn 0916-893-1000 0915-3334-893 àti 0911-3333-893 màmá wa ìbéèrè náà.
2: Ṣima mọ́mì ẹ pẹ̀ fún wa o.
1: Ẹ jẹ́ ká gba ìpè yìí.
2: God bless you ma.
1: O ti rebete.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ tẹ ẹ béèrè nípa ti àwọn ọmọ ẹ rí wípé láti lè tọ́ ọmọ orí ọ̀fẹ́ Ọlọ́run ni èmi fẹ́ ó wù mí wípé kí àwọn ọmọ mi kan gbèrú ìgbésí ayé tí Ọlọ́run fún mi ní àǹfààní láti gbé mo dẹ̀ ṣiṣẹ́ lé lórí àwọn ọmọbìnrin méjì ni mo ní tí wọ́n pawọ́ léra wọn a wá lọ sí ìgbà tí ogun ọmọdé kékeré àti ìfẹ́ dé torí ìfẹ́ a lọ síbẹ̀ ní 1987 la múfù lọ sí ìfẹ́ fún iṣẹ́ ìrànṣẹ́ so gba tí ogun ọmọdé kékeré àti ìfẹ́ dé a lè tẹ̀síwájú inú iṣẹ́ ìrànṣẹ́ wa mọ́ a wá darapọ̀ mọ́ ìjọ kan ìjọ yẹn wọ́n ń jórí wọ́n ń jórun wọ́n wọ kíní etí wọ́n wọ kíní ọrùn wọ́n kún tè wọ́n kunjú ìyàwó pásọ̀ gan wọ ṣéènì sọ́rùn bó ti pé kékeré ni wọ́n dẹ̀ ń fi ṣe tí so gba tí àwọn ọmọ mi wò ètò ìjọmọ mi obìnrin àkọ́kọ́ ó jẹ́ ọmọ pásọ̀ ó ní ọ̀kan lára àwọn ọmọ wọn ó jọ̀rẹ́ ẹ̀ ìyẹn wá ń sọ fún pé kò kí n ṣẹ̀ṣẹ̀ láti wọ kíní etí náà ṣe bí wọ́n rí pé mọ́mì ọ̀hún náà máa ń lo chain ó máa ń lo kíní etí so ọmọ mi bá bẹ̀rẹ̀ sí ní à ń ṣe wáyárìn ilé ọmọ mi bá yọ kíní irin ibẹ̀ ló fi ṣe kíní etí wọ́n bá mú aṣọ rẹ̀ tó gùn ó sun sókè ó sun lórunkún wọ́n á ní ìlẹ́ o níbo ló ti rí eléyìí kúmi sọ fún mi pé ṣèbí mọ́mì ọ̀hún náà ìyàwó pásọ̀ mo ní bọ́ọ̀lù ni ẹ máa ṣàfarawé mi mo ṣe ń ṣàfarawé kristi ṣé ìyá àbùkù mi lọ ṣàfarawé ni àbẹ́ mi èmi ni ìyá rẹ èmi ni kò mọ ṣàfarawé ó tọ́fù díẹ̀ ó lọ ra greece kan wọ́n kọ lẹ́tíní kírìmù sí ọmọ mi mo ní kí tún leléyìí o ó ní mọ́mì kan wọ́n kàn kọ lẹ́tíní kírìmù ní kọ láìtì wọ́n lẹ́yìn tó ṣe lọ láìtì ó ní ọ̀ láìtì wọ́n bá gbé mo gbé jù sínú ṣáláńgá ọmọ mi ní kí lẹ́tí rí ipò ní mo tó ń retí ó tó mú kíní kan tó fi hárí báyìí wá tó leléyìí o àmọ́ mi ò mo tó kan ọmọ mi tó ní kí lẹ́tí rí mo ní mo tó ń retí so ìgbà míì tó bá wọ ṣẹ́ aṣọ tí mo ti rán fún tógùn tó bá sun sọ́run kú mania ó sun sọ́run kú ni kúkú bọ́kọ́ ọmọ wọn pátákà ìjà yẹn pọ̀ nígbà tó wá aya station ó wá pèdè kan ó ní mọ́mì ó ní ṣe bẹ́ẹ̀ rí ni ó nígbà tó ń bá lọ sí school nǹkan mo ní tó o bá lọ school tó o bá sì lọ tó o bá lọ yàyàkúyà mo ní ẹ̀jẹ̀ rẹ ń bẹ lọ́rùn ara rẹ torí ò ní sọ pé mi sọ fún ọ ó dẹ̀ lọ lóòótọ́ ó lọ yatara rẹ̀ ó sọ tò díẹ sẹ́ndì pé tó ń bá ń bọ̀ wá lé nígbà tó ń bá dẹnu géètì ló máa yọ kíní etí ló kù sínú kọ́mú thank god àbúrò rẹ̀ tọ́pawọ́lé ọ̀dọ́ wọn jìnnà díẹ̀ síra wọn ó wá sọ pé mọ́mì

Olúwa Olúwa wọ orúkọ rẹ ti ní ìtọ́ni gbogbo ayé. Ìwọ tó fìdí ayé sọ̀lẹ̀ ká sórí ìṣàn omi. Ìwọ lọ́ba àwọn ọba Olúwa àwọn Olúwa. Ọba tó ní ká máa wà, ọba tó ní ká máa bẹ. Tá a bá ní símọ́ kò ní sẹ́yìn wọ Ọlọ́run ọba. Nítorí tí àánú rẹ dúró láíláí. Ìwọ lọ́lọ́run ọba tó ṣe ńlá nítorí náà àwa ń yọ̀. Sunday àkọ́kọ́ rèé nínú oṣù kẹsàn-án. Ọdún 2026 náà rèé. Olúwa nítorí tí àánú rẹ dúró láíláí. Ọ̀pọ̀ ti lọ, ọ̀pọ̀ ti síwájú wa lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá àwa títí di wákàtí ọ̀wọ̀ yìí. A ò fi yọ wọ́n o, a fi ń gbórúkọ Ọlọ́run ọba ga ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló màdúrà gbà jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló súnmọ́ Ọlọ́run jù wá lọ lásọ àbí. Ọ̀pọ̀lọpọ̀ lásọ wípé ìgbàgbọ́ wọn mà tóbi ju tiwa lọ. Ọ̀pọ̀lọpọ̀ lásọ wípé wọ́n lówó jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló mẹ́tò ó ṣe jù wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ nílé wọn dùn ju tiwa lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó bá wa dé. Gbogbo àwọn tí ìbànújẹ́ ṣẹlẹ̀ sí náà, a ń gbàdúrà wípé òróró òtura lágbára Ọlọ́run ọba yóò bù sí ojú ọgbẹ́ ẹnì kọ̀ọ̀kan. A sì ń gbàdúrà wípé bẹ́kún bá pẹ́ dalẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ níbẹ̀ ni ìwé mímọ́ wí o. Ẹnikẹ́ni tó bá sì fi omijé fúrúgbìn kọ́, ó ní pé yóò fi ayọ̀ ká.

ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ fìtílà fún ẹsẹ̀ ti wa. Ẹ mọ̀ pé tá a bá ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run, a ń tẹ̀lé gbogbo òfin ọlọ́run pátápátá. Ó yẹ kí ẹ mọ̀ wípé bíbélì tó sọ fún wa wípé if your way pleases the Lord, it will make even your enemy to be with, to be what? To be at peace with you. Àbíbẹ̀ ẹ̀kọ́. Tí ọ̀nà rẹ tó bá wo Olúwa gidigidigidi, àwọn ọ̀tá rẹ gan, àwọn tó ń ṣe inú ni bí ni sí ẹ, àwọn tí o rò wípé àwọn eléyìí ṣé wọ́n ti rò mí pẹ́. Ó yẹ kó o mọ̀ wípé tí ọ̀rọ̀ tí ọ̀nà rẹ bá wo Olúwa tó o bá ń ṣe ìfẹ́ Olúwa ní tòótọ́, tí o ṣe wípé àwọn sọ wípé jẹ́ kí

ṣáájú kí wọ́n tó mú Jésù àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n jẹun papọ̀ ní alẹ́ ọjọ́ ìkẹyìn yẹn. Jésù sọ ọ̀rọ̀ kan tó ya gbogbo wọn lẹ́nu pátápátá. Ó sọ fún Pétérù pé Sàtánì fẹ́ dán an wò. Ìdánwò. Ṣé mọ̀ pé ìdánwò yàtọ̀ sí ìdẹ̀wò àbí bẹ́ẹ̀ kọ́? Trials and temptation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Trials and temptation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. God can permit trials in our life. Ṣùgbọ́n Ọlọ́run ò lè tempt wa pẹ̀lú ohun búburú láíláí. Pétérù ò gbàgbọ́ rárá pé èṣù ó dán èmi wò èmi Pétérù. Pétérù ní òun ò ń ṣetán láti bọ́ sínú ewu kódà òun ṣetán àti kú. Pétérù ó sọ ọ̀rọ̀ akíkanjú ó sọ ọ̀rọ̀ pé òun láíláí èṣù ò lè lóhùn. Ṣùgbọ́n Jésù mọ nǹkan tí Pétérù kò tíì mọ̀ nípa ara rẹ̀. Nígbà mìíràn a máa ń gbẹ́kẹ̀lé okun àti agbára wa wípé èmi ọmọ bàbá oníwàásù. Kò sí nǹkan tí táwọn èèyàn lè ṣe láéláé mi ò lè bínú. Tàbí kò sí nǹkan tí táwọn èèyàn lè ṣe sí mi tí ó mú mi kọsẹ̀. Mo fẹ́ kó o ronú gan nípa ìgbà tí ẹ sọ pé láíláí èmi kọ́ ń ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Ó ti ṣe dáadáa. Mo fẹ́ kí ìwọ náà rò ó gẹ́gẹ́ bí ẹnìkan. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì mo fẹ́ kó o wò ó dáadáa. Ǹjẹ́ àwọn kan àkókò kan ò ti wà tí ìwọ náà ti sọ wípé èmi Ebenezer. Èmi wọn ò lè bá mi díẹ̀ láíláí. Wọn ò lè bá mi díẹ̀ láíláí. Ṣùgbọ́n nígbà tó yá kọ́ kí ni ṣé ìwọ náà ò ṣe? Lẹ́yìn tí wọ́n jẹun tán Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n lọ sí ọgbà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gẹ́stímánì láti lọ gbàdúrà. Nígbà tí wọ́n wà níbẹ̀ lọ́wọ́, ọ̀pọ̀ àwọn ọmọ ogun àti ìjòyè dé láti mú Jésù. Ṣùgbọ́n ẹ mọ̀ Pétérù tó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ Jésù gidigidi ó dàbí PA rẹ̀ ńgbà náà ni personal assistant Jésù ńgbà náà. Ó fẹ́ dáàbò bo Jésù. Ló bá yọ ìdá rẹ̀ ní kọ́nẹ́ àkọ́ rẹ̀ ló bá di fail ló bá gé ẹni tó fẹ́ mú Jésù ó bá gé létí. Ṣùgbọ́n Jésù bá Pétérù wípé ó sọ pé fi ìdá rẹ padà sí àká rẹ̀. Lẹ́yìn náà ó fi ọwọ́ kan etí ọkùnrin náà ó sì mú un láradá. Ẹ rí ohun tí Jésù ṣe tó yàtọ̀ sí ohun tí Pétérù ṣe. Jésù kò nílò ìdá Pétérù láti gba òun là. Ó fẹ́ kí Pétérù gbẹ́kẹ̀lé Ọlọ́run kìí ṣe agbára ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa we trust in our chariot. Some of us we trust in our strength. Some of us trust our capacity that I can do this, I can do that. Ọgbọ́n tó wà lórí mi kò sí fatom rárá. Ṣe bé mi ni. Ẹ má wọrí kó tó tó táyìn báyìí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Nígbà mìíràn a máa ń fẹ́ ṣe àwọn nǹkan pẹ̀lú agbára wa. A máa wò pé Ọlọ́run èmi náà àmúgbọ̀n náà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run fẹ́ ni ọkàn wa tí ó gbẹ́kẹ̀lé. Always reference God in whatever you are doing. Ohunkóhun tá à ń bá ń ṣe ká sọ Olúwa ìwọ ló fún mi ní ọgbọ́n yìí. Nípa agbára Jésù ń ṣe nǹkan báyìí. Tí Ọlọ́run bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ń ṣe nǹkan báyìí. Tí Ọlọ́run bá fún wa ní okun àti agbára ń ṣe nǹkan báyìí. Lẹ́yìn tí wọ́n mú Jésù tán, wọ́n mú un lọ sí ilé olórí àlùfáà. Pétérù bẹ̀rù gidigidi ṣùgbọ́n ó fẹ́ mọ ohun tí ó jí ò ṣẹlẹ̀ sí Jésù. Ẹni tó ṣe tó gbìjà Jésù tó gé àwọn ọmọ ogun kan létí. Ó ṣàwọn òun wípé ẹ̀rù ba Pétérù àtàwọn ọmọ yìí rẹ̀ gbogbo wọn ti ságbàgbé. Ṣùgbọ́n Pétérù ó sì ń tẹ̀lé Jésù pé ibo ni olùbo ni mo fẹ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ gan. Ó tẹ̀lé bí wọ́n ṣe mú Jésù ṣùgbọ́n kì í ṣe pẹ́kípẹ́kí o.
o tele jina rere to se wipe o jina si won osugbon wo won lo kan gbogbo bi ta ba nya si kele kele kele o na ti je tele won mo fe ki oronu nipa eyi nigbati peteru wa pelu jesu ni peki peki nigba to sunmo jesu peki peki nigba to sunmo jesu peki peki ti won ti mu jesu o soro pelu igboya pe emi nle jina si o gbogbo bi to koda mo se to lati ku fo sugba nigba to ge gbogbo won ti sa lo ta won ologun de ṣùgbọ́n nígbà tí ó bẹ̀rẹ̀ sí dúró ó jìnà rere ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe àìlera èyí jẹ́ ó jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún gbogbo wa pátápátá nígbà tí a bá jìnà sí Jésù ó rọrùn fún èmi àti ìwọ láti ṣubú sínú ìdẹ̀wò ṣùgbọ́n nígbà tí a bá dúró súnmọ́ nígbà náà la ní agbára láti dúró ṣinṣin nínú rẹ̀ ẹgbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan sí eléyìí kọ́ wa ní ẹ̀kọ́ pàtàkì wípé nígbà tí àwa bá jìnà tí ọkàn wa bá jìnà sí Jésù tí ìwà wa jìnà sí Jésù tí ìṣe wa jìnà sí ìṣe Jésù ó rọrùn fún wa láti ṣubú sínú ìdẹ̀wò ṣùgbọ́n nígbà tí a bá dúró súnmọ́ nígbà yìí gan la ó lè dúró ṣinṣin la ó lè sìn ní tòótọ́ Peteru sẹ́ Jésù lẹ́ẹ̀.

0: ní àgbàlá ńlá kan níbi tí wọ́n mú Jésù sí. Pétérù jókòó lẹ́gbẹ̀ẹ́ iná láti mú ooru. Ọmọbìnrin ìránṣẹ́ kan wá ó wò dáradára. Ṣé ojú ọkùnrin yóò dojú ẹni mímọ̀? Ọkùnrin yìí náà wà pẹ̀lú Jésù. Pétérù ṣe ọ̀rọ̀ rẹ̀. Pétérù ṣe ọ̀rọ̀ rẹ̀ wípé obìnrin yìí èmi ò mọ Jésù rárá, èmi ò mọ rárá o. Èmi ò mọ ọkùnrin yìí rárá, ta kí lorúkọ rẹ̀ gan mi ò mọ o. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Pétérù tó sẹ Jésù. Kò pẹ́ lẹ́yìn ìgbà náà, ẹlòmíràn tún wá, ó tún dá a mọ̀, ó sì sọ pé ìwọ náà jẹ́ ọ̀kan lára wọn. Pétérù sọ pé ọkùnrin yìí èmi báwo, èmi ò mọ Jésù, ta ní ń jẹ́ bẹ́ẹ̀, èmi kọ́. Ṣùgbọ́n lẹ́yìn bí wákàtí kan, ẹlòmíràn tún wí pé dájúdájú ọkùnrin táwọn tó dúró sọ̀kan yìí, ó wà pẹ̀lú Jésù, ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn Jésù. Nítorí ọmọ Galili ni, ọkùnrin tẹ̀ ń kọ́. Ní ìgbà yìí, Pétérù ti ẹ̀ bẹ̀, ó tó ti ẹ̀ búra pé mi ò mọ ohun tí ẹ̀ ń sọ yìí. Èmi Pétérù, mi ò mọ arákùnrin yìí rárá, ó tún búra sí. Ẹ wo nǹkan tí Pétérù rò lọ́kàn, ẹ wo nǹkan tó sọ. Inú rẹ̀ bàjẹ́ gidigidi, ó wá rántí àkùkọ, ó wá kọ wípé nǹkan tí Jésù wí leléyìí ó ti ṣe báyìí. Ní ìṣẹ́jú kan náà ni Pétérù parí ọ̀rọ̀ ìkẹta rẹ̀. Kó tó parí ọ̀rọ̀ ìkẹta yìí gan ni àkùkọ ti kọ. Ó rántí. Ó rántí ọ̀rọ̀ Jésù wípé kí àkùkọ tó kọ lẹ́ẹ̀mẹta, ó ṣe òun ní ẹ̀mẹta. Ní ìṣẹ́jú kan náà, ó yíjú padà. Ojú rẹ̀ sì ṣe ojúkòrò pẹ̀lú Jésù. Kìí ṣe wípé Jésù ń bínú sí o, ṣùgbọ́n ojú ìbànújẹ́ àti ojú ìfẹ́ náà ló pàdé ara wọn. Pétérù rántí gbogbo ọ̀rọ̀ tí Jésù sọ fún un wípé Sàtánì ń bọ̀ láti dán ìgbàgbọ́ rẹ wò. Ọkàn Pétérù sì fọ́ sí wẹ́wẹ́, ọkàn rẹ̀ gbọgbẹ́. Ó sì sáré jáde kúrò níbẹ̀, ó sì sunkún kíkorò. Mo fẹ́ ká dúró síbi ká kọ́kọ́ wo nǹkan kan bí iná ká ro àròjinlẹ̀.
1: Ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà
0: fún ẹsẹ̀. Ǹjẹ́ ẹ ti ṣe àṣìṣe tí ẹ kò tí ẹ rò wípé Olúwa, mo ti ṣàṣìṣe. Àṣìṣe tó jẹ́ kẹ́ ẹ sunkún gidigidi, tí ẹ sì rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́. Bẹ́ẹ̀ ni ẹ ti rò wípé kò sí ọ̀nà àbáyọ mọ́, kò sí ibi tẹ́ lè gbé gbà mọ́. Mo fẹ́ kó o tẹ́tí sílẹ̀ dáradára sí ohun tí ò ṣẹlẹ̀. Ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Pétérù àbí? Ẹ ronú sí ìtàn yìí dáadáa fún ìṣẹ́jú kan. Pétérù ṣẹ́ Jésù ní ẹ̀mẹta. Ó sì sáré jáde nínú ìtìjú àti ìbànújẹ́. Bóyá a rò wípé bóyá tí Jésù bá tiẹ̀ bọ́ nínú ìjìyà yìí, bóyá kò tiẹ̀ ní bá Pétérù sọ̀ mọ́ rárá. Ṣùgbọ́n rárá, lẹ́yìn ìgbà tí Jésù jíǹde kúrò nínú ipò òkú, ìwé mímọ́ sọ fún wa wípé Jésù kọ́kọ́.

súnmọ̀ sí Pétérù. Kí ó tó farahàn àwọn ọmọ ẹ̀yìn mìíràn tó kù lápapọ̀. Ìfẹ́ yìí láàrin Jésù àti Pétérù ó lágbára. Ẹ̀rí bí Ọlọ́run wá ṣe dára tó. Kìí ṣe wípé ó dúró de Pétérù láti wá tọrọ àforíjì tán. Kí ó tó fẹ́ bá a sọ̀rọ̀ rárá. Jésù fúnra rẹ̀ ló kọ́kọ́ lọ wá Pétérù. Èyí kọ́ wa nǹkan pàtàkì nípa Olúwa wa. Nígbà tí a bá ṣubú, kìí ṣe pé Ọlọ́run dúró dè wá láti wá. Ó máa ń wá wa kiri kí ó lè fi ìfẹ́ rẹ̀ tù wá nínú. Ẹ mọ̀ wípé ìtàn kan tí Jésù sọ, one of his parables, ó sọ wípé ǹjẹ́ ẹnìkan kan nínú yín ó a wà tí ó ní ẹgbẹ̀rún tàbí ó ní ọ̀pọ̀lọpọ̀ màálùú tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀sìn tí nǹkan ẹyọ kan wá sọnù tí ẹyọ kan wá sọnù nínú rẹ̀ tí ò ní wá. Ǹjẹ́ ó ṣeé ṣe bí? Ní ọjọ́ kan Pétérù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mìíràn àti ọmọ ẹ̀yìn Jésù mìíràn, wọ́n ti padà báyìí, wọ́n ti padà lọ pẹja. Nínú òkun Galilee tí a tún pè ní Tiberia, wọ́n ṣiṣẹ́ ní gbogbo ooru ṣùgbọ́n wọn ò rí nǹkan kan mú. Ní òwúrọ̀, wọ́n rí ọkùnrin kan tí ó dúró ti etí bèbè. Ọkùnrin náà sọ fún wọn láti sọ àwọ̀ wọn sínú omi lẹ́ẹ̀kan sí. Wọ́n tún ṣe bẹ́ẹ̀. Wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ ẹja mú tí wọn kò lè fà á mọ́. Jòhánù mọ̀ pé Olúwa ni o, Pétérù. Pétérù tí ó gbọ́ èyí ó sáré wọ inú omi láti tètè dé ọ̀dọ̀ Jésù. Nígbà tí gbogbo wọn jẹun papọ̀ tán, Jésù yíjú sí Pétérù, ó sì béèrè ìbéèrè kan tí ó ṣe pàtàkì gan. Simeoni ọmọ Jòhánù, ṣé o nífẹ̀ẹ́ mi ju àwọn wọ̀nyí lọ? Pétérù dáhùn pé bẹ́ẹ̀ ni Olúwa, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Jésù sọ fún un pé bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. Jésù tún béèrè ìbéèrè kan náà lẹ́ẹ̀kejì. Pétérù sì ti dá lóhùn bákan náà pé Jésù, mo nífẹ̀ẹ́ rẹ̀. Jésù tún sọ wípé tọ́jú àgùntàn mi. Ní ìgbà kẹta, Jésù béèrè lẹ́ẹ̀kan sí, Simeoni, ṣé o nífẹ̀ẹ́ mi? Ọkàn Pétérù sì bàjẹ́ gidigidi nítorí pé Jésù béèrè lẹ́ẹ̀mẹta. Ó dáhùn pé Olúwa, ìwọ mọ ohun gbogbo. Ìwọ mọ pé mo nífẹ̀ẹ́ rẹ. Jésù sì sọ fún un wípé bọ́ àgùntàn mi. Ẹ rí ohun tí ó ṣẹlẹ̀ bí Jésù béèrè ìbéèrè kan náà lẹ́ẹ̀mẹta. Tí ó bá iye ìgbà mẹ́ta tí ó Pétérù ṣẹ́ Jésù mọ̀. Ní gbogbo ìgbà tí Pétérù jẹ́wọ́ ìfẹ́ rẹ̀, Jésù fún un ní iṣẹ́ tuntun láti ṣe. Ní òpin ìjíròrò náà, Jésù sọ ọ̀rọ̀ kan tí ó fi gbogbo ohun gbogbo tí ó fìdí rẹ̀ múlẹ̀. Ó sọ fún Pétérù pé máa tọ̀ mí lẹ́yìn. Ẹmọ tí ó dùn nípa ọ̀rọ̀ yìí ni wípé ọ̀rọ̀ kan náà gẹ́gẹ́ bí Jésù kọ́kọ́ lò níbi tí ó ti sọ Pétérù di ọmọ ẹ̀yìn àti àwọn yòókù, òun gan náà ló sọ fún. Ní etí bèbè omi Galilee gan náà tún ni. Ó dàbí pé

0: máa bọ́ àwọn ọ̀àgùntàn mi. Ẹ ṣe àkíyèsí bí ìtàn Pétérù ṣe parí. Ọkùnrin tí ó ṣẹ́ Jésù ní ìgbà mẹ́ta. Tí ó sáré jáde nínú ìtìjú. Tó wá di ọ̀kan lára àwọn olórí ìjọ àkọ́kọ́. Ní ìjọ Pentecost, Pétérù ni ó dìde. Ó sì wàásù fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹgbẹ̀rún mẹ́ta sì di onígbàgbọ́ ní ìjókòó ẹ̀ kan. Ọkùnrin tí ó bẹ̀rù ọmọbìnrin ìránṣẹ́ kékeré kan. Ó wá di ẹni tí àwọn ènìyàn bẹ̀rù láti dúró níwájú àwọn olórí ẹlẹ́sìn àti àwọn ọba ńlá. Tí ó bẹ̀rù mọ́ láti dúró níwájú àwọn ènìyàn láńlá láti sọ nípa Jésù. Ẹni bí Ọlọ́run ṣe ń ṣe èyí láti dójú ti ìjọba èṣù. Ẹ̀kọ́ kìíní tí mo fẹ́ ká àkọ́kọ́ kọ́ rèé. Bóyá ká máa ṣe ní àlàfíbọ̀ bẹ́ẹ̀ àbí. Jẹ́ kí a máa ṣe ní àlàfíbọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa. Akíndélé. Ṣe gọ̀gọ̀gọ̀gọ̀ ní gbogbo ọjọ́ Sunday lẹ máa ń fi nǹkan ránṣẹ́ sí wa láti fún àwọn ènìyàn lórí ètò yìí.
1: Ìbéèrè àti ìdáhùn àjọ ń kọ́ra wa.
0: 0916-893-1000. 0916-893-1000. Tàbí zero. Èpè kan ti wọlé. Hello. Ẹ kú àṣálẹ́ o. Ẹ káalẹ́ o. Àwa nìyẹn o. Kí ni orúkọ yín níbo lẹ ti ń pè wá?
2: Adelisa àti Olúkáyọ̀dé ni Adébọlá Àkàdá.
0: Kí lẹ pe orúkọ yín?
2: Ọ̀gbẹ́ni Ebenezer àti Olúkáyọ̀dé Adébọlá Àkàdá.
0: Oh, Mr. Ebenezer láti Àpáta.
2: Bọ́lá Àpáta.
0: Ẹ káàbọ̀, kí ni ẹ̀kọ́ òní kí ló kọ́ yín gan? Hello?
2: Hello?
0: Ojú òpó wò tọ́ dáadáa ni. Ká má ṣe gbéraga.
2: Ká má ṣe gbéraga. Ìgbéraga nínú ẹ̀mí. Ká má wò ó pé agbára wà mú lágbára. Ẹ̀mí tí mo ti gba Kristi láti 1950 gbọ́kọ́ mi. Kò sí ọ̀rọ̀ tó lè lè mi. Sọ bẹ́ẹ̀ bí Ọlọ́run ni gbogbo nínú ohun gbogbo. Òun á sì máa tán wa wò gbogbo ọ̀nà.
0: Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí ni Jésù sọ fún Pétérù ṣáájú kí wọ́n tó mú un gan? Kí wọ́n tó mú Jésù lọ, kí ló sọ fún? Tí Pétérù ò gbàgbọ́.
2: Ó sọ fún ẹ̀kọ́ tó kọ Pétérù ní kì í ṣe
0: òun. Kí nǹkan tó sọ fún nìyẹn bàbá?
2: Tó sọ fún Pétérù àdé.
0: Bẹ́ẹ̀ ni, kí ni Jésù sọ fún Pétérù? Ó ní pé Pétérù nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o. Ó ti rebété. Hello?
2: Ó ní Pétérù bá mi fẹ́ sọ. Ó ní ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ. Ìgbàgbọ́ rẹ má ṣe yìí.
0: Pétérù ò sì gbàgbọ́. Ìbéèrè tó gbẹ̀yìn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Níbo ni Pétérù ti tẹ̀lé Jésù lọ lẹ́yìn tí wọ́n mú un? Níbo ni Pétérù tẹ̀lé Jésù lọ nígbà tí wọ́n mú Jésù tán? Níbo ló tẹ̀lé lọ? Hello, mo ní báwo ni Pétérù, báwo ni ó ṣe tẹ̀lé Jésù lọ nígbà tí wọ́n mú un? Só súnmọ́ pẹ́kípẹ́kí ni àbó jìnà sí. Ojú òpó wọn ò tọ́ dáadáa ni. Bóyá kẹ pè mí padà. Hello?
2: Hello, sir.
0: Mo ń gbọ́ yín.
2: Bóyá mo ń gbọ́ báyìí.
0: Mo ní, báwo ni Pétérù ṣe tẹ̀lé Jésù? Só súnmọ́ ni àbó jìnà sí rí lókèrè nígbà tí wọ́n mú Jésù tán?
2: Hello?

0: ojú òpó yẹn ò tọ́ dáadáa ni ìpè míì ti ti wọlé. Hello.
1: Hello, sir.
0: Ẹ kalẹ̀ o.
1: Ebenezer náà ló tó padà
0: o. Ó ó da, bàbá wa Ebenezer. Mo ní
1: pé
0: báwo ni Pétérù ṣe jìnà sí Jésù tó nígbà tí wọ́n mú Jésù tán?
1: Ó jìnà sí nǹkan bí pé a fi máìlì kan.
0: Bí máìlì
1: kan. Ó jẹ́ dajì máìlì.
0: Mo wá sọ wípé kíní yìí ó kọ́ wa ní ẹ̀kọ́ kan. Mo sọ ẹ̀kọ́ kékeré kan tí ó kọ́ wa.
1: Ẹ̀kọ́ tó kọ́ wa ni ẹ̀kọ́ tẹ́nu kọ́ wa ni wípé tí ṣòro bá dé, a máa ń jìnà. Tí ṣòro bá dé, àwa bá ẹlòmíì tó máa náà ti gba Jésù ní kinní kan kò sí ohun tó lè dì. A rí pé Pétérù gan tó súnmọ́ tó jẹ́ lọ́wọ́ ọ̀tún ẹ̀ ó jìnà sí mélòó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà a máa ń jìnà sí Kristi nígbà tí ìṣòro bá dé. Wípé ká gbìyànjú láti máa súnmọ́ mọ́ lálẹ́ fún rí pé nínú sùn lọ́rùn wá fi lè yanjú láti
0: ẹ̀kọ́. Ní orúkọ bàbá wa Akíndélé ẹ rí káàdì kékeré kan ẹ máa pe nọ́mbà mi lẹ́yìn ètò ẹ ṣe. Ẹ̀kọ́ tí mo ló kọ́ wa gan ni wípé tí a bá jìnà sí Jésù, tí a bá jìnà sí Olúwa wa, ó lè mú wa subú sínú ìdẹ̀wò. Ṣùgbọ́n tí a bá rìn nínú ìlànà rẹ̀, tí a bá súnmọ́ Jésù ní gbogbo ìgbà, ìgbà yìí gan-an, òun náà ni agbára Ọlọ́run yóò ràgàbò wá, yóò dáàbò bò wá. 0916-893-1000 0915-3334-893 tàbí 0911-3-3-3-3-3-893 ìyẹn ni àwọn nọ́mbà tó wọ inú kulu yìí wá. Jésù gbàdúrà fún Pétérù wípé lóòótọ́ lóòótọ́ o, ìṣù ń bọ̀ láti dá ìgbàgbọ́ rẹ wò. Ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ kí ó má bàa lè borí rẹ. Ní gbogbo ìgbà tí àwa náà bá rò wípé Sàtánì ti gbé ìṣe rẹ̀ dé, tàbí àwọn ènìyàn gbógun tì wá, tàbí ogun kan dìde sí wa, tàbí tá a bá mọ ibi tá a gbà mọ́, a ti kà lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé nínú ayé àórí ìpẹ́jú lóòótọ́ lóòótọ́. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé ká tún ká nítorí pé òun ti ṣẹ́gun ayé fún wa. Assurance yìí ló yẹ ká ní nínú Ọlọ́run, ó yẹ ká ní ìdánilójú nínú Ọlọ́run wípé lóòótọ́ lóòótọ́ ìpọ́njú àwọn olódodo yóò pọ̀ lóòótọ́ o. Ṣùgbọ́n kí ló ní òun ṣe?

Àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kí a kọ́ nínú ètò tòní. Ẹ̀kọ́ kìíní ni wípé lóòótọ́ lóòótọ́ a lè ṣubú, gbogbo ala lè ṣubú. Kódà àwọn tí ó nífẹ̀ẹ́ Jésù jùlọ gan wọ́n ṣubú nínú Bíbélì. Ìṣubú wa kò túmọ̀ sí wípé Ọlọ́run kò lè lò wá mọ́ o. Rárá o, kò ṣe wípé Ọlọ́run ò lè lò wá mọ́ o. Ìṣubú tó ń rí yẹn láwùjọ kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ni. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ni. Kò ṣe wípé tó o bá ṣubú Ọlọ́run ò lè lò ọ́ mọ́ rárá o. Ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kó o tún kọ́ ni wípé lóòótọ́ lóòótọ́ Jésù kì í dúró dè wá láti wá tọrọ àforíjì tán kí ó tó padà fẹ́ràn wa o rárá. Jésù máa ń wá wa kiri ni. Gẹ́gẹ́ bí ó ti kọ́kọ́ fẹ́ràn wo ara gẹ́gẹ́ bó ti fẹ́ràn wa tó fi wá sáyé fún wa. Bẹ́ẹ̀ bó ṣe fi hàn fún Pétérù lóòótọ́. Tó tún farahan Pétérù lẹ́yìn ìgbà tí Jésù tí Pétérù ṣe tán tó ṣẹ́ Jésù tán nígbà mẹ́ta. Nígbà tí Jésù jíǹde tán ó tún ṣe kíni ó tún fara olókọ́kọ́ fara.

0: tàbí ọ̀rọ̀ wa tàbí ohun gbogbo tá à ń ṣe ìdáríjì sì wà fún wa ọ̀run ń yọ̀ nítorí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà ni Jésù fẹ́ràn láti fún wa ní àǹfààní tuntun Jésù fẹ́ràn láti fún èèyàn ní àǹfààní tuntun There is always a second, third, fourth chance. Maro wipe o ti subu o le ri dariji gba mo rara o. Idariji re si wa ninu Jesu. Be ni idariji re si wa ninu Jesu. Nigbati Olorun ba dariji wa, o tun fun wa ni ise isin tuntun ni lati se. Ise itisuntun fun wa lati se nigba ti Olorun ba dariji wa tan. Bibeli to ni ti elese ba mara re lesese oloto ati olodo ni Olorun lati dari gbogbo ese re ji. Olorun ti dariji wa ka to toro idariji ese gan. Sugbon o fe ki a fi enu wa oni ka lenu wa ohun yo se kun. O fe ka fi enu ara wa so wipe awo looto looto o. Mo n toro idariji ese. Imi ti ti wole. Eku asale o, eka ale o.
1: Eka leka.
0: Kini oruko yin ni bo le tin pe wa?
1: Oluwa Toyin lati Odonu.
0: Mrs. Abi Mr. Oluwa Toyin.
1: Oluwa Toyin ni.
0: Mrs. Oluwa Toyin lati Odonu. Eka bo si fitila igbagbo ni asale yi.
1: Asa.
0: Ẹ̀kọ́ wo ni fìtílà ìgbàgbọ́ yìí tí o ti kọ yín ní àṣàrẹ̀ yìí?
1: Ẹ̀kọ́ tó kọ́ mi ó pọ̀ torí gẹ́gẹ́ bí Pétérù ó ti fẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ti wà nínú àkọsílẹ̀ tó ti mọ̀ pé yóò ṣẹ́ òun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́ nínú ìgbàgbọ́ ìrìnàjò tá ń rìn a ò gbúdọ̀ wọ ẹ̀yìn tí a bá ti ń tẹ̀lé Ọlọ́run kò tí ìdí kankan fún wa. Láti padà sẹ́yìn. Débi pé nǹkan kan yóò mú wa kọsẹ̀ níwájú Ọlọ́run. Tó dí àpọ̀, nǹkan tí Pétérù ṣe níbẹ̀ yóò ti wà nínú àkọsílẹ̀ tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pé Bíbélì ò pé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a gbúdọ̀ dúró nínú ìlànà tí a wà, a ò dẹ̀ gbúdọ̀ da Ọlọ́run. Ọlọ́run gan kí ni láti má jẹ̀mú ẹ̀ tó lè ṣẹ nínú ayé wa.
0: Àmì àmì. Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí. Ta ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá Pétérù mọ̀?
1: Mi ò tẹ̀lé yín ní
0: ìṣẹ́ ìbẹ̀rẹ̀. Mi ò lóòótọ́ lóòótọ́ tẹ̀lé bọ̀ ṣùgbọ́n ṣe ẹ̀ tí ẹ̀ka bíbélì yín débẹ̀ ni.
1: Mo kà á
0: sórí Pétérù. Ọ̀dà ìgbà mélòó ni Pétérù ṣẹ́ Jésù?
1: Ẹ̀mẹ́ta ni.
0: Nínú ìgbà mẹ́ta yẹn ẹnìkan. Ok, ẹ jẹ́ kí n fún yín ní option méjì àbí mẹ́ta. Ṣé ọkùnrin kan ló kọ́kọ́ rí ni àbí obìnrin kan àbí ọmọdé kan?
1: Obìnrin ló kọ́kọ́ rí Jésù.
0: Àní nígbà ó da nígbà tí ẹni tó kọ́ kò ṣe kó kọ́kọ́ rí Jésù o. Ẹni tó kọ́kọ́ rí Pétérù nígbà tí ó tó ṣẹ́ Jésù. Sóbìnrin kékeré kan ni àbọ́kùnrin kékeré kan àbí àgbàlagbà kan tó kọ́kọ́ rí?
1: Obìnrin ni.
0: Àgbàlagbà àbọ́ ọmọ kékeré?
1: Ọmọdé ni.
0: Ọmọdébìnrin lóòótọ́ ni. Ọmọdébìnrin kan ló kọ́kọ́ rí Pétérù wípé obìnrin ọkùnrin yìí ìwọ náà wà lára àwọn ọmọ ẹ̀yìn Jésù àbí bẹ́ẹ̀ kọ́?
1: Bẹ́ẹ̀ni.
0: Kí wá ló ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìgbà kẹta tí Pétérù ṣẹ́ Jésù tán? Nǹkan tó lápẹ̀rẹ̀ ṣẹlẹ̀. Ó yẹ kẹ́ mọ́ ó ṣe gidigidi ni o. Nǹkan kan ló ṣẹlẹ̀ bí ó sunkún lóòótọ́ ó sunkún bọ̀ bó ṣe nǹkan kan ló jẹ́ kó sunkún ló jẹ́ kó rántí.
1: Ó ní ọ̀wọ̀ mọ arákùnrin yìí rí.
0: Àkùkọ ló kọ nígbà tí àkùkọ kan tán lẹ́lẹ́kẹta àbí ọ̀dà tó bá ti ẹ̀yìn náà ẹ láǹfààní sí ẹ̀bùn kékeré kan bó ṣe recharge card kékeré kan lágbára Ọlọ́run àfi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà tí mo bá pè lẹ́yìn ètò. Ẹ ṣe gan. Àmì Jésù. Mo sọ wípé àǹfààní ó títí wọlé. Hello.

àwọn afurasí agbésùnmọ̀mí ní a ti ṣe ìkọlù sí ibùba ẹ̀kọ́ aláàbò operation bust eléyìí tí a pè ń bẹ ní àwọn inú igbó eléyìí tí a pè wọ́n ní ojú igbó kìjikìji lójú ọ̀nà ìgbẹ́tì sí ìgbòho níjọba ìbílẹ̀ orelópé ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi síta ní gẹ́gẹ́ bí ètò àkójáde ìròyìn eléyìí tí a gbé kalẹ̀ látọwọ́ iléeṣẹ́ elétò ààbò náà ti ń bẹ ní agbègbè ìjọba ìbílẹ̀ náà ìkọlù náà ló wáyé ní nǹkan wọn aago márùn ààbọ̀ ìdájí sí aago mẹ́fà lónìí òde yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé àwọn àdìhámọ́ra ológun ní ayabo ìbò báyìí lọ́pọ̀ yanturu pẹ̀lú àwọn ohun ìjà alágbára tí wọ́n sì dáná ìbọn bolẹ̀ eléyìí tó sì mú pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ọmọ ológun ti ń bẹ lágbègbè náà ni pé wọ́n dáná sun tí wọ́n sì tún jí àwọn nǹkan míì lọ lẹ́yìn tí wọ́n pé àwọn ẹ̀ṣọ́ aláàbò gba ìpè lẹ́yọ̀ sọ́kà ni pé ikọ̀ wọn ni bẹ̀rẹ̀ sí ní kóra wọn jáde ní ẹyọ ọkọ̀ kejì ṣùgbọ́n kan tó débẹ̀ nípa àwọn ẹni bí yìí ni a ti fi náà ti na pápá bora bó tilẹ̀ jẹ́ ó pé kò sẹ́ni tó gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń wáyé àwọn àdìhámọ́ra ni pé wọ́n dáná sun ọ̀pọ̀ oríṣiríṣi ọkọ̀ àti àwọn agbègbè tó ní ṣe pẹ̀lú iléègbé tí wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìyàwó àti ẹ̀tọ́ lórí ètò ọrọ̀ ajé àti iṣẹ́ àkànṣe nílẹ̀ yìí serap wọ́n ní ti fún àjọ elétò ìdìbò olómìnira ilẹ̀ wa inec ní gbèdéke ọjọ́ méje láti ṣàpa tẹnujọ́wọ́ bí wọ́n ti ná owó kan tó jẹ́ ti ìlú ìyẹn owó tó lé ní bílíọ̀nù lọ́nà ọgọ́fà náírà eléyìí tí wọ́n ni wọ́n yà sọ́tọ̀ fún ètò ìṣọwọ́ ṣètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ti da owó náà sọ́nà tí ò tọ́ àti eléyìí tí ò yẹ àjọ yìí ló kéde tó sì pè yìí nínú lẹ́tà kan tí wọ́n síta lọ́jọ́ kejìlá oṣù kẹsàn ọdún 2026 tí wọ́n sì bọ́wọ́ sí látọ̀rọ̀ ti ṣe igbákejì adarí àjọ náà Kọ́láwọlé Olúwadáre àjọ serap ṣàlàyé pé ètò ìṣúná náà eléyìí tó ní ṣe pẹ̀lú àti ra àwọn àpótí ìdìbò àwọn ohun èlò ìdìbò àti àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì òní pé wọn ni oyè kan ṣàmúlò fún ètò ìṣàkóso ètò ìdìbò tí ó wáyé gẹ́gẹ́ bí serap ti ṣàlàyé wọn ní ẹ̀sùn náà òun ló wà nínú àwọn àkọ́jáde ìwádìí ètò owó tọdún 2023 eléyìí tí wọn ti ṣe àyẹ̀wò owó wò àgbà fórílẹ̀èdè nàìjíríà tí a fi síta lọ́jọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 àjọ serap rọ iléeṣẹ́ inec àti alága rẹ̀ ọ̀jọ̀gbọ́n joe asamupitan láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí a ṣe ṣe àpá àtẹnunáwó owó ọ̀hún àwọn àpò àsùnwọ̀n tí a sanwó ọ̀hún sí àwọn agbaṣẹ́ṣe tí a gbéṣẹ́ fún eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó yìí ní sísẹ̀ǹtẹ̀lé gómìnà ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adélèké ti rọ àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀sùn láti máa tètè ké gbàjarè nígbà tí wọ́n bá kẹ́fìn àwọn ìrìnsí àti ìṣesí àwọn èèyàn kan tí wọ́n bá fura sí láwọn agbègbè àyíká àti àwọn ìletò tó ń bẹ ní àyíká kálukú wọn kí wọ́n sì máa fi ẹjọ́ náà tó àwọn òṣìṣẹ́ elétò ààbò létí nìkan mọ kíá gómìnà ló sọ̀rọ̀ yìí lẹ́yìn tó ní ṣe pẹ̀lú àwádìí àwọn oníròyìn eléyìí tí a pè wọ́n ní wọ́n ṣe ìpàdé alágbára pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí a pè wọ́n ní wáyé pẹ̀lú àwọn ikọ̀ àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀sùn àti ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún yan kan níbi ìpàdé náà àwọn adarí ẹgbẹ́ ẹlẹ́sìn méjèèjì ni wọ́n pe wọ́n ní àǹfààní àti máa ṣàlàyé lórí àwọn ìtanilólobó eléyìí tó wá látọwọ́ pé àwọn agbésùnmọ̀mí kan wọ́n ń gbìyànjú láti kóra wọn jọ ní apá gúúsù ìwọ lápá ìwọ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà láti dá làásìgbò kí wọ́n sì fa lọ́bọ̀lọ́bọ̀ láwọn agbègbè kọ̀ọ̀kan ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 gómìnà adélèké nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà àti àwọn ìwádìí tó ní ṣe pẹ̀lú àtẹ̀jáde eléyìí tán sì bọ́wọ́ lù látọ̀rọ̀ ti ṣe alūkkóró fún gómìnà náà Aláwálé Rasheed wọ́n pe wọ́n ti rọ àwọn tó ń gbẹ́ olùgbé àti àwọn ará ìpínlẹ̀ ọ̀sùn láti rí i pé wọ́n ta àwọn elétò ààbò kí wọ́n ta àwọn olólobó ní kẹ́mọ́kíà bí wọ́n bá ti gbìyànjú tàbí tí wọ́n kẹ́fìn àwọn èèyàn kan tí wọ́n rin àwọn ìrìn àrè láwọn agbègbè wọn àti àwọn agbègbè tó bá súnmọ́ ẹnu àlà láàrin ìpínlẹ̀ náà àti àwọn ìpínlẹ̀ ibòmíràn ìjọba ìpínlẹ̀ ondo ti pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ aláàbò láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìmọ̀-múbalẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń tà tàbí tí wọ́n ń pín àwọn ọtí eléyìí tí wọ́n pín wọ́n ní kò bá lẹ́sẹ̀ múlẹ̀ ní agbègbè àti ìpínlẹ̀ náà eléyìí tí wọ́n pín wọ́n ní ó lè máa dúnkòokò sí ètò ìlera àwọn olùgbé ní ìpínlẹ̀ náà
ase na lo waye leyin igbe mimi awon eyan bi 29 nijoba ibile odigbo ni ipinle ondo nibi ti apon ni awon eyan wonyi ni afura pe won mu awon nkan orisirisi ti ati po papo eleyi tan pe awon eyan ma nda pe ni monkey tail en ti se commissioner aforo eto ilera ni ipinle ondo Dr. Banji Ajaka salaye pe awon afurasi bi a ogota oni pe won ti kefin won baye pelu bi won se pe awon eyan meta tan je awon toro na kan na tin be nile iwosan ti awon bi meta de ni odun mi se nbe labe bi ti won tin samojuto lori won ibi ti oro won yo pada ti ase commissioner foro iroyin ati ilani lawyer ni ipinle na Idowu Ajanako loni salaye pe ijoba ohun lo ti wa bere igbese akin lori ati wogile awon kan ta awon eyan ta ati awon ile ti pin eleyi ti pe ko ni iwe ase kankan lorilede Nigeria e to si le ma se akoba fun ilera awon eyan ni ipinle na Ajanako ninu atejade to fi sita nilu Akure o sare pe awon iso alabo na ti pase fun lati bere ise ni Kamonkia lawon ibudo ita awon kan wonyi eleyi ti pe won ko ba ni iwe ase lati ma ta awon oti kankan eleyi ti o pe o le se akoba fun ilera awon eyan ni ipinle Ondo Akojopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki a to mo le je ka boju awon koko to wa ninu iroyin na ninu iroyin on lati mo wa fun yin pe are Bola Tinubu ti gunle sile Paris nile France fun eto isimi enu ise olose meta keji re eleyi ti a pe won si fi sita lati owo ile ise are loni ode yi Bakana la mwa pe ajo tin gbogun ti lilo egbogi oloro nile NDLA ti lagu ikilo si ti amole de Nigeria lori bi an ti se ma tewo gba awon orisirisi awon ero lati wa awon eyan won abi ore tin be locate ile ye lora lai mo awon kan ti ba ko sinu awon ero ti an ti ti paye lele to si ni se pelu awon isele awon eyan kan ti owo nba lori bi an se nferu ranse si won sugbon te pa awon ero yi on pada se akoba fa awon tin lo tewo gbe ero Awon afurasi agbesunmo mi kan ni pe won ti kolu ibuba awon eleto abo operation boss tin be ni agbegbe igbeti si igboho ni joba ibile ore lope ni ipinle Oyo Bakana la mo afun pe ajo sera puti fun ajo eleto idibo ile wa INEC nigbedeke ojo meje lati salaye bi an ti na owo bilionu lona ogofa o le pesepese eleyi ti apon ni an ti ya soto fun ati mo ki eto idibo lo ni rowo rose ati bi an ti sese apatenu nawo awon owo na Bakana la mo afun yin pe gomina ipinle Osun Ademola Adeleke ti ro awon olugbe ni ipinle ohun lati ma tete ta awon eyan iso alaabo lolobo bi an ba kefin awon arin awon tin rin regberegbe abi awon eyan ti an ba fura si ti an pe o le je awon eyan ti an pe o le mo dun koko si eto abo won lalai fi ota pe Eyi lo pin iroyin lewa fun ti ale toni akojopo ati atuntun iroyin lo wa latowo kunle olowo E mo gbagbe wipe e le darapo mo wa lawon oju opa ilu jarawa gbogbo pelu at Wales 8893 nigba tele fena telsi tele wa loju opa ilu jara Facebook wa pelu at Wales 8893 FM fanpage bakan na lele gbo wa sowo iwaju si loju ipona ti agbaye ti www.wales8893.com LP tabi fi atejise sowo soju opo WhatsApp o yara ikoro injo ikanni yi lori ero 0916 893 2000 fawon isele ile to ba soju eni adedamola oloide lomuro ina wa city gboyin ese te n gbo ikoni kan ga gbo mo gbe Wales 89.3 FM olorun yobo kon fun yin orun ayo la osun